tó ṣe mí lógo ló ṣe mí dáadáa gbogbo yẹn kí gbé pé jésù mo dúpẹ ìwọ ló ṣe mí lógo tó tó ṣe mí dáadáa mo dá ọpẹ padà sọdọ ẹni tó ní a fi ògo padà fún ẹni tó ní ògo ni fún ọ jésù gbogbo ẹyin ọmọ ọlọrun lónìí ọjọ kọkànlá oṣù ẹlẹẹkẹwàá mi mọ bọ yóò lè kí hallelujah ńlá ẹ kàn ké bó bá ṣe wù yín lọ sọnà ibi tó bá wù yín hallelujah yín ọjẹ méje ògo ọjẹ mẹrin gbogbo ajẹ 11 somebody shout 7 hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ogo mẹrin ogo ogo ogo ogo fún mẹsáyà ní àná ẹ jẹ ń padà lọ sínú tí mo kà àti tó ṣẹlẹ ní àyájọ àná tó fi lídìí wa lọ sí ohun tá a ṣe lónìí àti tá a ṣe lánàá ẹ rántí tí bíbélì sọ nínú ìwé genesis chapter 8 ní verse 2 3 4 5 ó ní omi sì kanlẹ̀ ní oṣù kẹwàá bíbélì sọ nǹkan kan nínú ìwé zachariah chapter 8 verse 19 ó ní báyìí ni olúwa wí àwọn ọmọ ogun olúwa àwọn ọmọ ogun wípé àwí oṣù kẹrin àti ṣe àti ìkẹ oṣù karùnún àti àwí oṣù keje àti oṣù kẹwàá yìí kí ló ní yọjẹ yóò jẹ ayọ ìyẹn túmọ̀ sí pé oṣù ayọ ni oṣù ìdùnnú oṣù ìgbéga àti inú dídùn àti àpéjọ àríyá ẹnìkan ní kí ni tẹ́lẹ̀ ẹ fẹ́ ká ṣe ó ń bẹ nínú ìwé Esther, ìwé Esther, chapter 9, ibi ni ma ti ka verse 22, ó ní bí ọjọ́ èyí tí àwọn Júù tí wọ́n sinmi kúrò lọ́wọ́ àwọn ọ̀tá wọn, gbogbo èèyàn gbọ́wọ́ lórí, mo pàṣẹ ní àṣẹ láti sinmi kúrò lọ́wọ́ gbogbo àwọn ọ̀tá rẹ̀ tó lè fòókè ní ìgbà mẹ́wàá lórúkọ bàbá.

0: bẹ́ẹ̀ ni. Ọlọ́run yìí náà nìkan ni. Òun lolúwa. Ọba àwọn ọba. Olúwa àwọn olúwa. Kábíyèsí. Ògbé ọ̀gá láàárọ̀ yìí. Mo fọ pé àti èyìn fún ọ. Nítorí pé.
1: Ẹni tí mo gbójúlé kì í ṣe.
0: Ìwọ nìkan. Náà ni ọba àwọn ọba. Olúwa àwọn olúwa. Tí mo máa ń sọ pé gbẹ̀ngbẹ̀lẹ́kú ti ń dá níbi òwú. Ọ̀rọ̀ gọ̀jígọ̀.
2: Àwa ni ìran tí ayọ̀ olúmọ̀lúwà. Ẹni pé Jésù ni ó ti mú ṣẹ́gbẹ́ lọ. Pariwo sẹ́gbọ̀ kan ṣá.
0: Ọba mi tó jòkó sọ́run tó ń ṣun tó wò ó. Ọlọ́run àwọn ọlọ́run. Ìjìnlẹ̀ ń fẹ́. Ògbé ọ̀gá láàárọ̀ yìí o.

àárọ̀ ni gbogbo ibi tẹ́ ẹ bá wà tẹ́ ẹ ti ń gbọ́ wa. A kú Sunday ni ọ. Yẹ́ ti ẹ̀ mọ̀ pé ìní ni Sunday kejì. Òtò ń ba tún ti ń lọ nìyà o. Bẹ́ẹ̀ ni ọlá ọlọ́run là ń jẹ. Inú oṣù Òtòǹbà tá a wà yìí, ọ̀pọ̀ nìkan tó jẹ́ pé ó ti ṣẹlẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run máa ń kó èmi àti ìrẹ́ yọ. A tún ti ń lò lọ nìyà o. Ìní ni ọjọ́ kọkànlá nínú oṣù kẹwàá. Àní mo dúpẹ́ mo yàn án, mo fọpẹ́ àti ìyìn fún. Ẹ rí i pé mo fi praise wọlé láàárọ̀ yìí.

èmi ni ìwọ ìyẹn náà láàárọ yìí a ṣáà máa dúpẹ a máa sọ fún ọlọrun pé olúwa ò ṣe ṣọlọ ń dára sí ẹ báyìí tó bá jẹ pé lóòótọ àti lódodo ni ó bá àwọn ọba olúwa àwọn olúwa tó dára sí ẹ láàárọ yìí ṣáà máa sọ fún ọlọrun pé olúwa ò ṣe o nítorí kíni nítorí pé gbogbo nǹkan tí ó jẹ pé ó ṣẹlẹ̀ sí wa lọ́sẹ̀ yìí àbí tó ti ṣẹlẹ̀ sí wa láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ oṣù yìí ó yẹ ká mọ̀ pé ọlọ́run yìí dára sí wa ó dúró tì wá kò jẹ́ kí ogun tó jẹ́ pé ó ṣẹlẹ̀ sí èmi àti rẹ kò jẹ́ kó borí wa nítorí pé àmọye nǹkan tó jẹ́ pé ó ń ṣẹlẹ̀ ìyẹn náà nínú ayé ìyẹn náà lénìí Ma dupe ma so fun olorun po luwa o se ni gbogbo bi to ba wa baye ma so fun olorun po luwa mo dupe o o yan o fo pe ati yin won nitori pe ti o ba je iwo ta lo tun le je olorun nikan lo nsore feda ti o kin sere gun ani kan soro kan iyen na lose ye Oga mi na ni iyen na ni Mr Tayo Gibbard nigba ti mo lo ki won iyen na ni odo won ako wa nsoro nipa bi ilu se le kokokoko baye ti gbogbo e le to je pe elu ako joko o soja sowo ni gboro awon nsoro yen Oga yen wa so nkan kan to je pe mo fi ndupe lowo Olorun Only freedom Only when we are talking about freedom Only awon ti won wa ni ogba ewon ni won mo pe nkan kan wa ton pe ni freedom Mo ri oro yen di mo Only pelu ategun ta miye awon ategun to je pe o nfe si wa lara ye Only awon ti won wa ni ogba ewon baye ni won le understand nkan ti a nso nipa eyan ni freedom oni awon atekun to nfe si wa e oni ko raye fe si won be oni nibi ti o je pe won ti ko awon bi 20 sinu yara kan oni ba oni won se fe ri atekun gidigba oni sugbon emi ati ire wa nita arin kaakire fortunate eyan kan koja legbe odo wa eni e bo aso re owo aso eyin je pe ko wa owo owo eh sugbon ko wa aso o wa ni kin wo eni yin baye o ni orin kaakiri inu re dun o ni nitori pe o ni alafia o ni freedom iwo to wa n gbo mi le laaro yin e je o ni freedom bo ti e ni freedom yen

lórúkọ gbogbo àwọn tó jẹ́ pé àjọkọ orin ṣètò yẹn náà fún tààrọ yẹ lórúkọ ìyá mi ọládélé mojísọlá moj yanni àti lórúkọ amojú ẹ̀rọ mi yẹn náà fún ti sáàyè ọ̀rẹ́zì ọ̀rẹ́ dọlá nìyẹn mo ṣe ń sọ fún yín pé láàárọ̀ yẹ ohun ọ̀tún tẹ́ ẹ̀ lérò ọlọ́run ṣe nínú ayé mi àti ẹ̀yin orúkọ tèmi náà ni kíkí wọ lálẹ́ tí gbogbo àwọn èèyàn mọ̀ sí ké ọ̀ǹtọ̀ òkì yín lẹ́ẹ̀kan sí pé ẹ káàárọ̀ adẹ̀kú sunday ni

yóò mọ̀ pé ó yẹ kó dúpẹ́ lórí àwọn ọmọ rẹ̀ tó jẹ́ pé wọ́n ń lọ léèwé wọ́n ń dé láyọ̀ àti àlàáfíà yóò mọ̀ pé ó yẹ kó dúpẹ́ lórí ọkọ rẹ̀ báyìí ọba tó ń ṣọlọ bí iṣẹ́ tó ń padà láyọ̀ àti àlàáfíà yóò mọ̀ pé ó yẹ kó dúpẹ́ lórí aya rẹ̀ báyìí ọba tó jẹ́ pé ó wà nílé àbí kó lọ ṣọ́ọ̀bù kó padà láyọ̀ àti àlàáfíà ó tún wá sun oúnjẹ aládùn sí ẹlẹ́nu ẹ̀yẹ ká ronú jinlẹ̀ láàárọ̀ yìí ẹ máa múra lẹ̀ tí aago mẹ́jọ bá ti ń lò má bẹ̀ sí ń gbà pé lọ́lọ́gàn jọ lẹ́yìn eléyìí láàwọ̀ náà ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run láti inú bíbélì kí nìkan gan tá a mú wá láàárọ̀ yìí èyí ẹ gbádùn ìdámẹ́wàá kí ni ìdámẹ́wàá àwọn mi á tún máa rò bẹ́ẹ̀ pé ṣé àbí ṣé ó ní nǹkan kan tí a fẹ́ sọ nípa ìdámẹ́wàá àbí bàbá ṣé a fẹ́ sọ̀rọ̀ pé bóyá kò dáa ká máa sọ ìdámẹ́wàá ni ẹnu ò kí n ṣe nǹkan tí a fẹ́ sọ láàárọ̀ ni ṣùgbọ́n a fẹ́ sọ pàtàkì ìdámẹ́wàá nínú ayé kristẹni ìdí tó yẹ ká máa fi máa dá ìdámẹ́wàá wa àti nǹkan tí ìdámẹ́wàá tó wúlò fún

Bẹ́ẹ̀ni, ẹjẹ́ ká wá máa múra báyìí láti máa ìjọ ọpẹ́ wa láàárọ̀ yìí. A fẹ́ dúpẹ́, a fẹ́ yan Ọlọ́run, a fẹ́ fi ọpẹ́ fún Ọlọ́run pé Olúwa, ó ṣe o, tó mú mi rí Sunday kéyì ìyẹn náà nínú oṣù kẹwàá ọdún 2026, kò yìí, January, February, March, April, May, June, July, August, September, October, oṣù mẹ́wàá, alájá, láyọ̀ àti àlàáfíà, ó yẹ ká dúpẹ́ gan, ó yẹ ká yin Ọlọ́run dáadáa. Bẹ́ẹ̀ni ó yẹ ká dúpẹ́ ká yin Ọlọ́run nítorí pé òun gan lọba tó dá wa sí tó jẹ́ kí á wà láyé ká wà láàyè ká wà ní ààyè ara wa tó jẹ́ pé ó dá èmi àti ìrẹsí tó fún wa ní ẹ̀mí ìyè tí ò jẹ́ kí á ṣọ̀fọ̀ lórí ọmọ lórí aya.

ṣe bá rí bí mo ṣe ń mójó ẹ náà nínú studio ń bẹ́ẹ̀ eléyìí pọ̀ gan-an nítorí pé mo mórí ọlọ́run nínú ayé mi bí mo ṣe ń lọ bí mo ṣe ń bọ̀ lójoojúmọ́ ọba tó ń dúró tì mí ọba tó ń pa mí mọ́ mo ṣàlàyé àwọn nǹkan kan fún wa ìyẹn náà lórí ètò yìí rẹ ó ní ìrìn àjò láti inú ilé sí city room mo níṣẹ́ mọ̀ pé ìrìn àjò kan ni lọ́tọ̀ ìrìn àjò láti city room sí bedroom ìrìn àjò kan náà ni ìrìn àjò láti city room sí kitchen ìrìn àjò kan náà ni àwọn kan ni wọ́n rin orí irú ìrìn àjò yẹn ṣe jẹ́ pé wọ́n gbabẹ̀ lọ ṣùgbọ́n ọlọ́run ò jẹ́ kí tèmi àti ìrẹ́ rí bẹ́ẹ̀ dúpẹ́ láàárọ̀ yìí.

0: fún mọ́rẹ̀ rẹ ọlọ́run mo dúpẹ́ ní báyìí ẹ máa pè wọlé ìyẹn náà lọ́lọ́kan òjọ̀gbọ́n nọ́mbà tó jáde sí ọ̀dọ̀ wa 08055511110 08055511110 kí nìkan gan tí ọba mi àṣẹdáṣe fún ọ ìyẹn náà lọ́sẹ̀ yẹ bí látìgbà tá a ti bẹ̀rẹ̀ oṣù yìí tó wá ń wò pé ó mà yẹ kí n dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó mà yẹ kí n fọpẹ́ fún ọlọ́run.
1: Hello.
0: Ẹ kààrọ̀.
1: Hello.
0: Mò ń gbọ́ yẹn kààrọ̀.
1: Ẹ kààrọ̀ ṣá.
0: Ẹ ṣe gan ni kí lorúkọ yín àti pé bo lẹ ti ń pè.
1: Network.
0: Network. A08055511110 Èmi dúpẹ́ lọ́wọ́ ọba ṣẹ̀dá o. Mo fọpẹ́ àti èyàn fún. Mo yìn ín lógo nítorí pé òun lọ lọ́run. Lẹ́yìn rẹ̀ kò sẹ́lòmíràn mọ́.
2: Bàbá kan tí wò fẹ́ ikú o. Bàbá kan tí wò fẹ́ ikú o.
0: Hello.
1: Hello, ẹ kààrọ̀ sá.
0: Ẹ kààrọ̀, kí lorúkọ yín àti pé bo lẹ ti ń pè?
1: Láti bá kúrẹ́ ní orúkọ mi Ayọ̀mídé.
0: Ẹ ṣe gan ni. Kí nìkan tí Ọlọ́run ṣe fún yín? Ìyẹn náà lọ́sẹ̀ tó jẹ́ pé ẹ ń wò pé mo máa dúpẹ́.
1: Mo dúpẹ́ lọ́wọ́.
0: Network yẹn kí ló ṣẹlẹ̀ láàárọ̀ yẹn? Tí yẹn bá ń ṣe ẹ lè pè sí ìkejì 07066771822. Gbogbo ẹ̀ pátápátá ló jáde sí ọ̀dọ̀ wa ńbẹ yẹn. Ẹ ronú yín jinlẹ̀. Ẹ rò dáadáa. Kí nìkan gan tí ọba mi àṣẹ̀dá ṣe fún yín láàárọ̀ yẹn? Hello.
1: Hello, ẹ káàárọ̀ sá o.
0: Ẹ káàárọ̀, kí lorúkọ yín àti pé bo lẹ ti ń pè?
1: Àwọn alápè padà.
0: Ó dà.
1: A dúpẹ́ lọ́rùn ọba tó pa wa mọ́.
0: Olúwa ò
1: ṣe. Tó yẹ kí a parẹ́ nínú ọ̀sẹ̀ ká lọ.
0: Olúwa ò ṣe.
1: Ìrìnàjò tẹ́lòmíì tó pa àti adúpẹ́ lọ́rùn àwọn arìnrìn àpàrà sílé ohun tọ́lọ́run ṣe fún wa lọ́sẹ̀ nìyẹn o.
0: Kí lorin tẹ́ ẹ wá fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run báyìí?
1: Èmi ó gbé ọ̀gá ọlọ́run alágbára láàrin ọ̀pọ̀ èyí kò. Èmi ò gbé ọ̀gá.
0: Olúwa ò ṣe. Ẹ ṣe gan.

0805551110. Ẹnìkan gan tí ọba mi aṣẹ̀dá ṣe fún mi. Ìyẹn náà lọ́sẹ̀ yẹn. Ẹ fẹ́ fi ẹ̀mí mú. Ọ̀pọ̀lọpọ̀ ni ó máa gbọ́ ètò yìí báyìí. Tó jẹ́ pé ó máa gbogbo nínú fẹ́ pè fún náà. Gbogbo ayé àmọ̀ nǹkan tí mo. Mo fẹ́ kò dúpẹ́ dáadáa láàárọ̀ yìí kó yin Ọlọ́run kó tó di pé àwọ̀ abala tó kàn yẹn náà ni abala ọ̀rọ̀ Ọlọ́run nínú Bíbélì kó fọpẹ́ fún Ọlọ́run jẹ́ kí Ọlọ́run mọ̀ pé lóòótọ́ òun ṣore fún ọ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹlòmíì a máa wò pé tó o bá fi sínú tó o dúpẹ́ àti ṣèmí àdìbíkọ́.

0: kò nílò kó sọ̀rọ̀ tó pọ̀ tó bá tẹ̀ jẹ́ pé olúwa mo dúpẹ́ pé o pa mí mọ́ ó tó. Hello. Ẹ kúrò ní ìdílé ẹ̀rọ rédíò yín. Tẹ bá fẹ́ pé ẹ gbìyànjú láti pa rédíò yín ọ̀ọ́kẹ́ kúrò ní ìdí ẹ̀rọ rédíò yẹn nítorí pé tẹ bá wà ní ẹ̀gbẹ́ rédíò yẹn ní gbọ́ dáadáa a máa pariwo wọ́n tẹ bá kúrò ń bẹ̀ ẹ lè àwa méjì á gbọ́ra wa dáadáa. 08055511110 or 07066771822. Hello.
1: Hello.
0: Ẹ kaaro kí lorúkọ yín àti pé wo lẹ sí pé.
1: Atakure ni o.
0: Ẹ ṣe gan ni kini kan tọ Ọlọrun ṣe ninu aye yin lọsẹ yi tẹ n wo pe o ma yẹ ki n dupẹ.
1: Mo dupẹ lọwọ Ọlọrun pe Oluwa to pa mi mọ to jẹ ki mo oṣu yi.
0: Ilo ṣe.
1: Nilo oṣu yi ọba to jẹ ki rogun wahala idamu. Orí ọpẹ́ mi ni Ọlọ́run ba.
0: Ó yá ẹ̀kọrin sí Ọlọ́run báyìí.
1: Lẹ́sọ̀.
0: Ó yá ẹ̀kọrin kan sí Ọlọ́run.
1: Ọpẹ́ yẹ o bàbá. Ọpẹ́ yẹ o bàbá. Elédùmarè aṣọ́rẹ́ kárí ayé. Ó ṣe bọ́ba ó tún ṣe tìjọ yìí lọ́dọ̀. Kò má gbàgbé.

Abala oro Olorun ninu Bibele. Gege bi mo se salaye lekan. Idamewa ta e. Ijo te se ko. Kini idamewa gan. Kini Bibele so nipa idamewa. Nje idamewa se koko fun awa Kristiani. Kini ohun ti idamewa wa fun. Ma won eleyi patapata la ma so iyen na labala oro olorun iyen na ninu bibi iyen na fun ti aro ye e gbagba ke joko gbogbo eyin to je pe e mo idi to ye ke ma fi so ida mewa ni iranse olorun alaye kan ti mo wo pe o ye kin gbe wa ko wa soro nipa re laaro e sugbon ba gbe iranse olorun wa ngba mi a ma wo pe ya won ja si apo ara gbọ́n nípa research àwọn ẹ̀kọ́ tí mo kọ́ nípa rẹ̀ àti ẹsẹ̀ bíbélì léyìí tó jẹ́ pé mo ti kà nípasẹ̀ rẹ̀ ọlọ́run máa jẹ́ kó sí lọ gbẹ̀ pátápátá láàṣọ ìyẹn náà láàrin.

0: àdúrà fún gbogbo etí tí yóò gbọ́ ọ̀rọ̀ yìí láàárọ̀
1: pé
0: lágbára ògo ọlọ́run yóò ṣa àwọn àtúnṣe nínú ayé rẹ̀ gbogbo obi tá a ti jẹ̀bi ìyẹn náà nípasẹ̀ ìdámẹ́wàá ọlọ́run á bá wa túbẹ̀ ṣe
1: mo
0: fẹ́ sọ̀rọ̀ nípa ìdámẹ́wàá
1: ó bá sọ ìrìn ó wà láyé mi ó wà lọ́nà mi
0: ìdámẹ́wàá jẹ́ nǹkan tó jẹ́ pé ó ṣe pàtàkì fún gbogbo àwa tá a pera wa ní kristẹni nítorí pé ó ti wà láti ìbẹ̀rẹ̀ ayé
1: ó ti wá kò ní yẹ
0: bẹ́ẹ̀ àti ìkọ́ṣe náà ló ti wà jẹ́ pé ọlọ́run fi ọwọ́ sí pé ká máa san ìdámẹ́wàá lábá wá tún wá rò lọ sọ́tún rò lọ sósè ẹjẹ́ àwọn wòlíì ẹjẹ́ wọ́n ti ń lo ìdámẹ́wàá yìí gẹ́gẹ́ bí ọlọ́run ṣe làákà nìkan gan tó jẹ́ pé ọlọ́run ní ká máa kán máa fi ìdámẹ́wàá yìí ṣe ó pín sí ọ̀nà méjì sí mẹ́ta gbìyànjú láti ṣàlàyé rẹ láàárọ ìyẹn náà tí àkókò bá
1: wà
0: dẹ sí àkókò
1: níwọn
0: bá àwọn nǹkan tó jẹ pé àṣàlàyé tún ṣàlàyé rẹ tó jẹ pé ẹ gbọ dáadáa.

ìdá mẹ́wàá. Ó ṣe pàtàkì, ó ṣe kókó. Nínú ayé Kristẹni, nínú ayé mi àti. Ó dá jẹ́ kí á mú bí eléyè náà. Kíni ìdá mẹ́wàá? Ìdá mẹ́wàá jẹ́ ìdásí mẹ́wàá ìrètí. Tí a rí nínú ọjà àbí okòwò wa. Àbí ìdá mẹ́wàá ó jẹ́ ìdásí mẹ́wàá nínú owó tí à ń gbà ìyẹn náà ní owó oṣù wa. Tó dẹ̀ jẹ́ pé tí a bá yọ ìdá mẹ́wàá ń bẹ̀, eléyìí tó kù tá a bá fi ṣe nǹkan síra àbí tá a fi dọ́wọ́ lé nǹkan, ó máa jẹ́ nǹkan tó jẹ́ pé ó máa já sọpẹ́, ó máa já sí ìdùnnú fún wa later in the day, tó jẹ́ pé àwọn kan ò mọ̀ ló jẹ́ pé wọ́n fi máa ń jẹ gbogbo ẹ̀ mọ́ra wọn.

0: ṣùgbọ́n ta bá ní ká máa fi ẹsẹ̀ bíbélì tán a rí pé bíbélì jẹ́ kó yé wa pé ìdámẹ́wàá jẹ́ èrè oko wa ìyẹn náà ní àmọ́dún tó di dandan láti mú wá síwájú olúwa pé ó dá nínú gbogbo nǹkan tó jẹ́ pé mo rí ìyẹn náà lọ́dún yìí ọlọ́run ti tì rẹ lélẹ́yìí o ó ní mo fi sọ fún wa lẹ́ẹ̀kan pé ìdámẹ́wàá pín sí oríṣiríṣi àwọn tó jẹ́ olókoòwò bóyá wọ́n ta ọjà wọ́n ṣírò gbogbo ọjà tí wọ́n tà géènì gan tí wọ́n rí nínú rẹ̀ wọ́n wá yọ ìdámẹ́wàá ìdásí mẹ́wàá rẹ̀ ìyẹn náà ní 10% wọ́n wá yọ wọ́n wá wá mú wá sí ilé ìjọsìn láti wá fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run olúwa mo ta ọjà yìí o òye tí mo rí ń bẹ̀ lélẹ́yìí ẹ tiẹ̀ lélẹ́yìí láti lè máa jẹ́ kí ìjọ tẹ̀síwájú bóyá ẹni tó ń gba owó oṣù ní òpin oṣù ó gba sálárì bó ṣe gba sálárì yẹn ó nílò láti yọ ìdá mẹ́wàá ìdásí mẹ́wàá owó tó gbà yẹn ayọ amúwásí church láti fi dúpẹ́ lọ́wọ́
1: ọlọ́run
0: bóyá àwọn tí ó jẹ́ pé wọ́n ń ṣe àgbẹ̀ àwọn náà tí wọ́n bá ṣe èrò oko
1: wọn
0: bóyá kò tí ì tó àkókò ìgbà tí wọ́n máa ń mú èrè oko wá ẹ mọ̀ pé gbogbo ẹ̀ ló ní festive period a ti fẹ́ wọ àkókò ìkórè báyìí ló bá ṣe ó dà pé inú oṣù yìí sóṣù tó ń bọ̀ náà ni gbogbo àwọn ìjọ máa ń ṣe ìkórè nínú ìjọsìn kó tó di ìgbà yẹn ó yá àwọn tó jẹ́ pé ni àwọn nǹkan tí wọ́n ń ṣe ó yá wọ́n kò lọ ọjà tó jẹ́ pé wọ́n tà á tán bá tà á òye tán bá rí nínú rẹ̀ wọ́n yọ ìdámẹ́wàá wà mú wá sí ilé ìjọsìn eléyìí gan náà ni ìdámẹ́wàá túmọ̀ sí. Ṣàlàyé lẹ́ẹ̀kan mo ní ìdámẹ́wàá pín sí oríṣi mẹ́ta

0: ìdámẹ́wà àkọ́kọ́ tó jẹ́ ìdámẹ́wà tó gbé wọn ní àwọn olóyìnbó ń pè ní ìdámẹ́wà eléyìí jẹ́ ìdásí mẹ́wàá lórí èrè oko wa yẹn náà lọ́dún tó dẹ̀ jẹ́ pé bíbélì fi lélẹ̀ yẹn náà láì ìgbà yẹn pé orú ìdámẹ́wàá bẹ́ẹ̀ ó wà fún àwọn ọmọ nefi ta ni àwọn ọmọ nefi
1: ta
0: ló lè sọ fún mi àwọn tí wọ́n ń pè ní nefi àwọn ìránṣẹ́ ọlọ́run tí wọ́n ṣiṣẹ́ sin ọlọ́run tí wọ́n wà lórí ìjọ láyé ìgbà tá à ń sọ yìí àwọn ìránṣẹ́ ọlọ́run ò kì ń gba wọn ń gba salary o mo pé àwọn ìránṣẹ́ ọlọ́run ti ń gba salary bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà yẹn kò sí bẹ́ẹ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run ò kì ń gba salary so ìdámẹ́wàá tán bá mú wá ni àwọn ìránṣẹ́ ọlọ́run máa ń lò láti fi wọ́n fẹ́ ṣe gbá wọ́n fẹ́ ṣàwò àbí láti lè jẹ́ kí ilé olúwa máa dàgbà sí ni wọ́n ń lò nígbà yẹn ni wọ́n fi ń sọ pé orú ìdámẹ́wàá bí eléyìí ó wà fún àwọn ọmọ nefi ọlọ́run gan tún sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ẹ mú ìdámẹ́wàá yín wá ẹ náà sí ilé olúwa láti lè jẹ́ kí oúnjẹ pọ̀

0: lára àwọn ìdá mẹ́wàá tá a bá ń dá ó yẹ kí àwọn aláìní àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ less privileged bóyá àwọn tó jẹ́ pé ìyá wọn ò sí mọ́ àbí àwọn tó jẹ́ pé ìyá wọn bó ṣe bí wọn gbé wọn lẹ̀ ó sá lọ tó jẹ́ pé wọ́n wà ní ìkí àwọn bíi motherless babies o.
1: ọba tó ṣe mí láàánú.
0: lára àwọn ìdámẹ́wàá tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ jẹ́ àti ẹ̀rí pé ó wà fún wọn. ẹ jẹ́ ká ṣí bíbélì wa yẹn náà sí dìtàró lómi. 1428 ẹsẹ̀ tá a kà lẹ́ẹ̀kan yẹn náà a wá lọ sí.
1: ọba tó ṣe mí láàánú.
0: ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n rẹ̀.

tẹ̀síwájú. Ó ní olúwa ọlọ́run rẹ kí yóò lè bùkún ọ nínú gbogbo iṣẹ́ ọwọ́ rẹ tí ìwọ ń ṣe. Ẹ̀rí bí Bíbélì ṣe tọ́ka sí mbẹ̀. Ó ní àwọn ọmọ Léfì àlejò aláìní baba àti àwọn tó jẹ́ pé wọn ò rí nǹkan jẹ. Nínú àwọn ìdá mẹ́wàá tẹ mú wáyé, gbogbo wọn pátápátá ni wọ́n ní ìfẹ́sẹ̀, ni wọ́n ní ìpín sí, ni wọ́n ní ìpín sí láti jẹ, láti mu. Ó ní tí wọ́n bá ń ṣe léyìí, wọ́n ní ìbùkún rẹpẹtẹ yóò wà lórí iṣẹ́ rẹ, lórí okòwò rẹ. Ìyá àwọn ìránṣẹ́ Ọlọ́run ṣe léyìí léyìí. Ǹjẹ́ wọ́n gbìyànjú láti mú lára àwọn ìdá mẹ́wàá tí wọ́n bá san nílé ìjọsìn? Ǹjẹ́ wọ́n mú lára rẹ̀ láti lọ ṣe kíni? Láti lọ fún àwọn aláìní?

ẹ jẹ́ kí n wá ṣe mi eléyìí kí n máa fi eléyìí ṣe àlọ iná láàárọ̀ yẹn. Nítorí àkókò yẹn ti lọ gbá ìyẹn náà fún ti àárọ̀ yìí ká wá máa ṣe bí eléyìí ká máa fi máa lọ ìyẹn náà ní ti àárọ̀ yìí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ darapọ̀ mọ́ o. Ẹ má gbàgbé ó dà ẹ jẹ́ kí n wá sọ eléyìí fún yín fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá. Àwọn èèyàn ti máa ń criticize mi pé kí on top ẹ gbé sinimá jáde ẹ jẹ kí á mọ pé kò dáná ṣe ẹ fẹ ká wo sinimá yín ni mo bẹ yín ẹ má bínú sí mi kò èmi máa ń wò pé tí má ṣàti ṣe ẹ lórí àwọn social media àdùn mi ó ti lọ náà nìyẹn ẹ má bínú gbogbo yín pátápátá sinimá mi kan ṣe jáde báyìí kẹjọ kẹ lọ bá mi wò ẹ yẹn náà lórí ẹrọ ayélujára ti youtube lápá bẹta pè ní

ìkànnì Glow 99.1 FM náà ń la wà yìí. Ǹbi tọ́lọ́wọ́n ọba mi ti ń gbẹnu wa ń sọ̀rọ̀. Olúgbẹ́ngà Táíwò ló kọ́ mi ń jẹ́ portable presenter. Èmi lọmọ gbé kan lù kan pa kan jí kan fi kan wò kan mú kan là kan kẹ́kan. Èmi lọmọ àkànkẹ́ ọmọ àníkẹ́ ọmọ àyìnkẹ́ ọmọ àṣàkẹ́ ọmọ àpèkẹ́.

0: wa.
1: Agbára Ọlọ́run ọba mi ni kì í ṣe agbára èèyàn.
0: Jésù o, àlè ti wá bàbá mi dáadáa.
1: Orí ètò ààbò ló náà ń la wà yìí.
0: Ológo títí ayé mi máa fògo fún wọn.
1: Ká dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Glow 99.1 FM tó ṣe pé àwọn fi àyè gba ètò yìí láti máa rí àrídájú wípé àwọn èèyàn ń kọ́ ẹ̀kọ́ kan tàbí méjì nípa bí wọ́n ó ṣe máa bójútó agbègbè wọn.
0: Lórí ayé mi.
1: Nípa bí wọ́n ó ṣe máa dáàbò bo agbègbè wọn. Nípa àwọn ìgbésẹ̀ àti àwọn ohun tí wọn ó máa ṣe ń gbà tí kùdìẹ̀kù.

olùgbọ̀wọ́ ètò yìí àbí ẹ fẹ́ ṣe ìpolówó ọjà lórí ètò ààbò ìlú ẹ máa kàn sí Olúgbẹ́ngà Taiwo àti orí 070-3796-7290. Tàbí ó ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ ká mọ̀ tí ń ṣẹlẹ̀ ládùúgbò yín tẹ́ mọ̀ pé ó lè mú pákà lékè ó lè mú họ́wùhọ́wù bá àdúgbò yín tó lè da omi àlàáfíà àdúgbò yín rú ẹ̀yìn ẹ tún máa kàn sí nọ́mbà yẹn ẹ̀já bá yín dá sí ní kíákíá. Àmọ́ tó bá ní nǹkan tẹ̀yìn tí ń suspect tẹ̀yìn tí ń wò pé tẹ ẹ wo èyí ó ṣeéṣe kí ó mú wàhálà bádùúgbò ẹ tètè ya kàn sí àjọ agbófinró tàbí ẹlẹ́ṣọ́ ààbò kankan tó bá súnmọ́ yín kẹ tètè rí fi tó wọn létí. Àmọ́ tó bá ṣe pé kò sí ẹ̀ṣọ́ ààbò lágbègbè yín tó sì ṣe pé nọ́mbà portable presenter ló wà lọ́wọ́ yín ní kíákíá ọ̀hún ẹ̀yin ẹ pè mí Olúgbẹ́ngà Taiwo ẹ̀jẹ̀ bá yín dá sí kí n bá yín pe àwọn tọ́rọ̀ náà bá kàn kí wọ́n tètè bá yín dá sí ní kíákíá. 070-3796-7290 Number portable presenter near.

Ọlọ́run nìkan ni ó mọ̀ sọ wa ní ìsìn. Bí àwọn agbófinró àti àwọn ẹlẹ́ṣọ́ ààbò tó kù bí wọ́n ṣe ń ṣe iṣẹ́ wọn tó ṣe pé lọ́sàn àti lóòrù wọ́n rìn káàkiri tí àwọn náà ń bójútó gbogbo agbègbè ẹ̀yìn náà rí i dájú pé ẹ fiṣẹ́ òun lẹ̀ fáwọn náà nìkan ṣe ẹ bẹ́ẹ̀ tí ẹ wá lè bójútó àdúgbò yín ẹ bójútó ra yín. Torí tó ní kálukú bá bójú tó ra rẹ̀ ẹ̀yìn ìwọ̀nba làágùn díẹ̀ ni àwọn ẹlẹ́ṣọ́ ààbò ṣe. Ìwọ̀nba wàhálà díẹ̀ ni àwọn ẹlẹ́ṣọ́ ààbò ṣe.

ẹsùn rí i dájú pé gbogbo ilẹ̀kùn àti wíńdò ń lo tì mọ́ra dáadáa. Nítorí ó dàbí ẹni pé ayé ọ̀hún ti fẹ́ máa kúò láyé ìgbà pé nígbà tó bá ti ń di àkókò ooru báyìí tí ooru mú kéèyàn wá sùn síta pé jẹntì ẹ̀gbà tẹ́gùn díẹ̀. Ayé ọ̀hún ti ń shift. Àkókò ní choice báyìí ọ̀hún ṣe ń shift káwa gangan máa shift pẹ̀lú ẹ̀. Torí ẹ tó bá ti dọwọ́ alẹ́ ẹ rí i dájú pé tó bá ti fẹ́ wọlé wo gbogbo àwọn ilẹ̀kùn pátápátá tì pa gbọ́ngbọ́n wo wíńdò rẹ tì í. Ọ̀rọ̀ mọ̀ mú àbí ṣé èèyàn ò wá bẹ́tà. Àní ṣé èèyàn ò wá bẹ́tà ju pé káwọn èèyàn dédé já wọlé lé èèyàn lórí lóru. Ọ̀dà ń gbà náà tí ò bá sí iná tó fi tan fáànù sórí ara rẹ jọ wá bẹ̀bẹ̀ kó fi máa fi ara rẹ. Àbí kí la wá fẹ́ ṣe ní ìsìn. Àti ilẹ̀kùn wájú ìta àti tẹ̀yìn kù lérí dájú pé o tì í pinpin. Tọ́ ọ bá wá ti tilẹ̀kùn tán má yọ kí ìkúò lẹ́nu rẹ̀. Àní tó o bá ti tilẹ̀kùn pa tán tó ti ṣí wò torí pé kò sí tó ṣí tó yẹ̀ wò tó kọ̀nfàmù ẹ̀ tán. Má yọ kí ìkúò lẹ́nu ọ̀nà ṣàfilẹ̀ síbẹ̀. Ọlọ́run má jẹ́ arógun pé a fẹ́ sáré tètè sílẹ̀kùn kó wá di pé àwa ń wá kíkiri bó mo fi sílẹ̀ kan igbó ni. Àmọ́ tí kí ìbá ti wà ní ẹnu ọ̀nà lẹ̀kùn ogun à ń wá kíkiri èyí ò ti kọ́kọ́ ṣẹ́ná. Ogun káráyè escape tán pátápátá ńlá wà máa wá tó next. Léyìí tó ṣe pé ọlọ́run ó sì kó wa yọ.

ṣe mọ̀ pé ayé ọ̀hún ti ń yí padà díẹ̀ díẹ̀ ayé ọ̀hún ti ń dàbí ẹni pé ń ti ń sọ máa sọ́ọ̀tì díẹ̀ díẹ̀ ìdí rèé tó fi jẹ́ wípé a gbúdọ̀ fi gbogbo ara ṣe kìkì ojú ni

gbà japa gbogbo gbà. Kódà bọ bá wà nínú ilé ìfowópamọ́ gan àbí wà níbi kíbi, rọra máa wo àwọn alternative place tó lè gbà japa ńgbà tí nǹkan bá ṣẹlẹ̀. Sọ pé mo ní bọ bá wà nínú ilé rẹ láàjìn tàbí lálẹ́ tó fẹ́ tilẹ̀kùn, rí i dájú pé o ti gbọin gbọin ẹ̀yìn àti pé ẹ̀bọ bá tilẹ̀kùn tán fi kọ́kọ́rọ́ sẹ́nu ọ̀nà. Bó bá sì ṣe pé ṣe lòun yí nǹkan sí yí sí lọ́nà tó ṣe pé tó bá débẹ̀ lọ́wọ́ kan kíá lọ yí kú fúnra rẹ. Tójú tìyẹ báyìí ń làparò fi ń ríran. Ojú sì ń lalákan tó fi ń sọrí. 07037967290 number portable presenter nìyẹn. Ó ní nǹkan kan tó ń ṣẹlẹ̀ ládùúgbò yín tó fẹ́ ká dá sí tàbí o fẹ́ ṣe olùgbọ̀wọ́ ètò yìí, ìwọ náà fẹ́ ṣe ìpolówó ọjà lórí ètò ààbò ìlú, pe nọ́mbà yẹn. Ẹ̀yin olórin ẹ̀mí pátápátá tó ṣe pé ẹ fẹ́ ya fídíò, ẹ fẹ́ kí fídíò yín ó mọ́lẹ̀ dáadáa kóríre kété, ńgbà tẹ́ ẹ bá sì yà á tán sì rèé, ẹ̀ ń wá platform níbi tẹ́ ti promote ẹ̀, ẹ pe portable presenter. Gbogbo ẹ̀ ló ń ho yaya lákàtà àti wá ń bí. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ ọlọ́run ọba mi lónìí. Bẹ́ẹ̀ mo tún ṣe bẹ́ẹ̀ tí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ ètò ààbò ìlú tí ń fọkàn bá wa lọ àtàwọn tí ń pè wá tí wọ́n sì ń gbóṣùbà kárí fún wa. Èmi fi ń dá yín lójú pé ọlọ́run ọba mi ni àwakọ́ àti pé bẹ́ẹ̀ ṣe ń gbóṣùbà kárí ọ̀hún ńlá ń retán ni ẹ̀sọ́dọ̀ Elédùmarè. Torí ẹ̀ ló kọ ọ̀gá àgbà yányán iléeṣẹ́ Glow 99.1 FM. Ìyẹn iléeṣẹ́ tó fàyè gba ètò yìí láti nà yẹ dáadáa. Iléeṣẹ́ tó mú káwọn èèyàn máa jẹmù láì tò yìí.

0: ìrántí ó regular.
1: Ìmọ́tótó borí àrùnmọ́lẹ̀ bí oyẹ ṣe ń borí ooru ìwà ìgbín òye ọmọlúàbí bàbá ti jí kàgbálẹ̀ kàgbàtà jíjù ọ̀rá omi tàbí ìpanu sójú pópó ìwà ìbàjẹ́ ní ìwà òkúta.
2: Blue FM.
1: Ìlera ọmọnìyàn àìsàn kò dé pàgọ́ ti wa o. Bójútó àyíká rẹ lónìí kí ìlera rẹ ó lè jí pépé. Iléeṣẹ́ Glow 99.1 FM Àkúrẹ́ lónìí má gba ìdọ̀tí láàyè láyìíká rẹ.
3: Ìgbà ìràwọ̀ kò lè mọ́lẹ̀ tó sùpá. Adé orí ọ̀pẹ òjò tẹyẹkẹyẹ. Glow 99.1 FM Àkúrẹ́.
2: Glow FM 99.1 Àkúrẹ́. Ẹwẹ̀nu lẹ̀kẹ́ ẹwẹ̀nu ọkọ́ torí yín la ṣe wà.

0: oríṣiríṣi nínú ẹyọ kan tó tún ta wọn yọ rédíò àwa ara wa níjọ.
1: Arúgbó ọjọ́ máa jàyà lolo, aṣíwájú okun lálọ, akẹ́yìn okun lábọ̀. Ọba tó ń bẹ lọ́wọ́ ọ̀tún tó ń bẹ lápá òsì tó dúró ní àárín. Ó ń bẹ pẹ̀lú mi ní kọ̀kọ̀, ó dúró ní gbangba. Arúgbó ọjọ́ ẹ ṣe ní gbogbo ọ̀nà pa.

0: oríṣiríṣi nínú ẹyọ kan tó tún ta wọn yọ.
1: Rédíò ọ̀wá ara wa ni jẹ́ Glow 99.1 FM, refreshing.
2: Ìmọ́tótó borí àrùnmọ́lẹ̀ bí ọyẹ́ ṣe ń borí ooru, ìwà ìgbín òye ọmọlúàbí, bàbá ti jí kàgbálẹ̀ kàgbàta, jíjù ọ̀rá omi tàbí ìpanu sójú pópó, ìwà ìbàjẹ́ ni, ìwà òbùsí ní pẹ̀lú, léyìí tí ń kóra jọpọ̀ ṣe jàǹbá fún ìlera ọmọnìyàn. Àìsàn kò dé pàgọ́ ti wá o. Bójútó àyíká rẹ lónìí kí ìlera rẹ ó lè jí pépé. Ilé-iṣẹ́ Glow 99.1 FM Àkúrẹ́ lónìí, má gba ìdọ̀tí láàyè láyìíká rẹ.
3: Wọ́n ti dé o, ètò kan ètò kan tí bá fẹ́fẹ́ dọ̀rẹ́. Ó yà dẹ̀dọ̀ olúwàtú ìyá ṣá sátẹ́gùn, ó yà tì sátẹ́gùn, ó yà ṣùrùgúdú ṣùrùgúdú. Ó de wọ̀ nínú ilé lórí ètò kan tí a pè ní ìrírí oníbàárà customers experience. Ní gbogbo ọjọ́ ìsinmi Sunday bẹ̀rẹ̀ láti agogo mẹ́ta sí aago mẹ́ta àbọ̀ 3 to 3:30 PM. Ìwọ́ntà ni ìwọ́nrà ni tàbí oníṣẹ́ ọwọ́ ni ọ́ àti agbaṣẹ́ṣe àti bẹ́ẹ̀ lọ ni ọ́. Báwo ni ìrírí yín pẹ̀lú oníbàárà yín? Abala àkọ́kọ́ lórí ètò yìí, òun náà la pè ní ìrírí oníbàárà, níbi tí a ti máa yànnàná ọ̀rọ̀ ìbáṣepọ̀ láàárín àwọn oníbàárà méjì. Abala kejì lórí ètò yìí la pè ní ǹjẹ́ ó yẹ kó rí bẹ́ẹ̀, níbi tí a ti máa pẹ̀ kẹ́lù tẹ́sì máa dáṣe ètò. Atọ́kùn ètò náà, Dàda Olúwàtúyì, AK Kíkíyún, ọmọ ìjọba ọ̀run, fún ìpolówó ọjà ẹ pè sí 081-3055-6381. Ètò ìrírí oníbàárà tọ̀sẹ̀ yìí customer experience. Ẹ má ṣàlàyé gbọ́ ní gbogbo ọjọ́ Sunday 3 PM to 3:30 PM. Aago mẹ́ta sí aago mẹ́ta àbọ̀ ló máa wáyé kí ọ̀sẹ̀ yìí. Ẹ má ṣàlàyé gbọ́ o lórí Glow FM 99.1 FM ní ìlú Àkúrẹ́ ní Ìgàkùn, ibẹ̀ ló ti máa wáyé. Ẹ ó ta àtàjèrè, àmì ni kẹ́ ẹ jáṣe.
4: Sátọ̀nà Jésù pọ́nmọ́re.
5: We are not your regular radio. We are the grandmasters of quality and sophistication. Go tell a friend, entertainment has taken a new shape. Tune in. Stay tuned on Glow 99.1 FM. Your station.
6: No other sound beats this. From dusk till dawn, we are the people's voice. Keep it locked on Glow 99.1 FM.

0: with one FM. Daji.
1: About as if this way.
2: Láti ilé iṣẹ́ Glo 99.1 FM nínú ìjàpọ̀ nílùú Àkúrẹ́. Akí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò gbédè ìgbẹ́yọ̀ ìpẹ́ kábọ̀ sórí àkọ́tún ètò náà fún ti tòní. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó ń bá wa ṣe tí gbogbo ẹ̀ fi ń dùn tó ń dùn rẹ. Bẹ́ẹ̀kan náà ni a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa torí láìsí yín kò sá wa. A dúpẹ́ pé wà ń bẹ̀ ni làwa náà fi wà ń bí. Ètò gbédè ìgbẹ́yọ̀ fún àǹfààní àwọn tí wọ́n bá ń gbọ́ fún ìgbà àkọ́kọ́. Ó jẹ́ ètò kan pàtàkì níbi tí a ti ń lo èdè ìbílẹ̀ wa láti fi báwọn èèyàn wa sọ̀rọ̀. Ẹni tí ò gbọ́ kó lè gbọ́, ẹni tí ò mọ̀ kó lè mọ̀. Èdè ìbílẹ̀ wa ó ṣe pàtàkì nípínlẹ̀ Ondo kí a mọ ibi tí a ti wá, ká sì lè sọ èdè ìlú wa kó dángájíá lẹ́nu wa. Gbogbo àwọn ìlú ìletò abúlé tó yí wa káàkiri nípínlẹ̀ Ondo, báwo la ṣe ń kíra, báwo la ṣe ń yìnyàn, báwo ni a ṣe ń bára wa sọ̀rọ̀ láwọn ìlú wọ̀nyí? Ní tí ètò yìí tí ó wà fún rèé. Ọjọ́ mẹ́jọ mẹ́jọ bó ti máa ń wáyé rèé. A sì dúpẹ́ pé tọjọ́ òní ó tún ṣojú ẹ̀mí gbogbo wa. Gábí mo ti wí onírúurú èdè ni àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n mọ yún ìgbínú ìkara wọn nípa ká sọ èdè ìlú wọn, àwọn náà sì ti wà ń kalẹ̀. Ní báyìí ẹ jẹ́ mọ́ kí gbogbo àwọn tí wọ́n ti wà ń kalẹ̀ pé wọ́n kú déédé àsìkò yìí. Bàbá láti Àkúrẹ́ Olóyè Mẹ́kùn, ẹ bá ń kí àwọn èèyàn pé wọ́n kú déédé àsìkò yìí o, pé ṣàlàáfíà ni o.
3: Mo ké ketekete ẹ̀rá mẹ́lẹ́ olùmílíbe àtàgbègbè rẹ̀. Ojú rẹ mọ́ alóní o, ojú rẹ lẹ́mọ́mọ́. Ọ̀ràn mẹ́ra bá ríra o, ara sáyìn sí ibùsùn. Ọ̀nà kan fẹ́ràn rẹ̀ ẹ̀mẹ́ra kó ṣe ọ̀rẹ́ o, ikú ojúmọ́ o.
2: Ọlọ́run tó fẹ́ràn wa kò ní kó ṣe ọ wa. Màmá láti ìpele àbí ìkálẹ̀ ẹ bá ń kí àwọn èèyàn wa.
4: Mo máa kí dédé wa ní òwúrọ̀ ya, máa kú òwúrọ̀ o. Mo kí dédé wa ní dédé ìkálẹ̀ ìkálẹ̀ mẹ́ẹ̀ hán. Mo kí wa mọ̀ kó ojúmọ́ ẹ̀ ní ojúmọ́ ayọ̀ màmá wa náà ní o.
2: Wọ́n lójúmọ́ ayọ̀ ó mọ́ wa lónìí. Lágbára Ọlọ́run ojúmọ́ ayọ̀ ni ó máa mọ́ wa ní gbogbo ìgbà. Bàbá láti ìpele oyè yín ni mo fẹ́ gbé fún ìyá lẹ́ẹ̀kan pé ìyá ìpele àṣẹ yín ni bàbá ìpele. Ẹ bá ń kí àwọn èèyàn pé wọ́n kú déédé àsìkò yìí.
5: Bàmí iye mi mo máa kí wọn o, a kú ọdún títan o, ọdún ìyá san wa o, ojú rẹ ó má wà ní o. Iná ọfọ mi máa gbàdúrà lókàlùkọ bọ̀tì máa kọrin ọdún jọ ìrò ó ṣòro. Ọdọ ọjọ dígò náà mẹ́ máa wóró mi, ọdọọdún gidi wa máa ka jọ ọ́ o. Ibùpele tó ìbọ̀gọ́ tó mú pẹ́ kàn, òpè mọ́ ti kẹsà gọ̀. Mo kí gidi yẹn o, mo kọ́ olùpele, mo kọ́ olùjẹ̀bú, mo kí olùyìrẹ́, mo kọ́ lọ̀rọ̀ fún ẹ, ọgbà bàbá yèyé o, mo máa kẹ́ o.
2: Mo máa kẹ́ o, ìyẹn ni pé a kí kábíyèsí, a sì kí gbogbo àwọn lọ́balọ́ba ní ìbílẹ̀ ti Ọ̀wọ̀ lọ́hùn-ún. Lórí ètò lónìí, kí ni tí a tún rí tí a fẹ́ sọ? Kí ni ọ̀rọ̀ tí ń jẹ wá lọ́kàn tí a tún fẹ́ báwọn èèyàn wa sọ? Lórí ètò yìí, à ń wo bí ọ̀rọ̀ ṣe ń lọ nílùú. Ń gbà wọ́n pé a mọ̀ sanwó orí fún gbogbo nǹkan. Gbogbo ohun tá a bá ṣe la máa sanwó orí fún. Ní èmi àti ọ̀rẹ́ mi kan làwa ń sọ̀rọ̀ ló wá sọ wípé pé ó jẹ́ dandan o, owó orí pé ó jẹ́ dandan, pé ṣùgbọ́n tó wà ńbẹ̀ ni pé bá a bá ṣe ń san kíjọba náà kí wọ́n máa fi ṣe ń tó da. Ẹ bá ń sọ ní bàbá nípele.
5: Ọ̀ràn lọ́rọ̀ ọ̀ràn igorí yẹ dandan igorí rèé, ọ̀ràn ìyàtọ̀ bora. Ṣùgbọ́n yẹ̀yẹ́ níbẹ̀ yóò jẹ́ pàtàkì, yóò jẹ́ kókó náà. Ewé orí ìyàwó bí a gba ọwọ́ wa gidi yìí, èèmọ̀ náà kan yá mú ṣe ní wa. Torí àwọn ọmọ wa gidi ó jáde tùkú wọn, ọ̀wọ́n rí ró, ọ̀wọ́n rú tí ẹ̀sùn tùkú àwọn rí. Bọ̀tì àáká sangórì yẹn, kàbẹ́ sangórì yìí, èèmọ̀ náà kan ya moju so yigre wa moju kari ya fi ijoba me che yin wa lori goyo gba o wa o
2: ijoba me se yin wa bi yen ni pe ki ijoba na ki won se nkan bayi ngba ta wa ba nso wo ri e gbo baba ni akure
3: o sere oloto awe ko e san ori ko to e san ori dodo ni ko san ori re wo ba te san ori re o gba lo ayo fo on ko ri olu e wa lulu re e ko ko san ne o go lo sise ota para e yo mo san o olo jo para e yo ri fo ninu oro re fo awe omode yi o abi agbalagba yi o kabi ilu yi o awon san ori lebe ka se o ko sun ose sebe ayo beere fo dodon o ise on be zulu ra ka ba te san ori re a
2: dodon o kan se nkan kan si ilu wa ta ba te san ori wa iya ni ikale nkan
4: amale o dede wa nile kale ayin ja ka han ori o dede wa yo ba to ja han ori wa ni asiko jaji ijoba ajale ba ru hun se wu ilu wa o anjo de dara ni rin jeje han ori ran o jan le se oju ona ran atun na o jaba le ta un na wa jale ba wa se bridge wa o ale o dede wa o
2: ale o dede wa o ayin ti an gbo wa bede igbeyo ni eto ti e n gbo lowo ngba ti a ti soro nipa pe ka so wo ori ka ka le janfani ijoba ọ̀rẹ́ mi tí èmi pẹ̀lú ẹ̀ ń sọ̀rọ̀ òun wá sọ wípé ó ní wọ́n sọ pé téèyàn bá ní kinní kan pé kò lè jàǹfààní ìjọba èmi wá ní rárá o kò rí bẹ́ẹ̀ tó bá ti ní nin tó ní bvn wá jàǹfààní ìjọba ní tí mo fi dá lóhùn rèé ẹ bá ń sọ fún àwọn èèyàn ní èdè àkúrẹ́ tẹ ẹ bá ní nin tẹni bvn ẹ ń jàǹfààní ìjọba.
3: àwẹ ẹ ṣe fọ kó ọsán owó orí gan lè ṣe pàtàkì ọdẹ ṣe pàtàkì náà lọnà kejì wọ gbẹdọ san nin kó ṣe nin kan tẹ fọ bá olóòótọ kan tẹ ṣe èkejì
2: kan mọ
3: àti bvn kó bá ti yóò ṣe àwẹ gbàrà kó bá ti ṣe bẹ wọtẹ wọdọkùnrin ọkọ wọdọkùnrin lé ni fẹsùn kó bá ti béèrè kò jọba ara yóò mú kú ọ ẹńdàbọ ẹjẹ àṣẹ ká bá ti mú ṣe èyí ọrọ agbẹtọọnù rẹ lọ o kò bá tẹ fọ bẹẹ lábọ fọ bẹẹ ti ṣe fọ mẹmẹ lọ sí fọ kó mú ṣe o nítorí èrè mi wà á ti ṣe wáyọ bá òjọba fọ wáyọ bá fọ fọ àwẹ ìṣeun bẹẹ kí wa o kì í fọ káàṣe náà lámì ṣe o.
2: nkì í fọ káàṣe náà lámì ṣe o àbí.
4: bẹẹ báwọn gan.
2: ìyá ní ìkálẹ̀.
4: ọ̀nà ń fọpọ̀ yaba ti han orí pé ètò ní òmùrìn àtó lè ṣe mọ́ pé òwúrọ̀ dédé ọmọ ara màrín o ó máa ṣe pàtàkì dédé wá jágbá nin òdodo àgbúdọ̀ ní nin àtọmọdé àtàgbà tọkùnrin àtobìnrin ògbódọ̀ ní nin ò jáde ní bvn yaba ti ní bvn wá jáde gbá nin ní ìhun yóò àtọ́ wa ní orílẹ̀-èdè wa ẹ̀jẹ̀ nílé ṣe ń wá o.
2: a ní kò sí ti à ń fẹ́ tí wọn ò nílẹ̀ ṣe fún wa bàbá ní ìpele ẹgbọ́ wọn ní dandan pé ta bá ti ní nin ta ní bvn pé èyí tó kù pé ó bù ṣe pé kì í ṣe dandan ká tún ní tin ẹgbọ́.
5: ẹ̀wọ̀n ṣe gèdè lóòótọ́ wa ó mà ṣe o lórí ọ̀ràn àfi mo ya ìmọ̀ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ayé mo fi dùn ṣe yìí kú mákẹ́ ṣe yẹn yọkẹ jiyàn á sì fi kí èrè ń kí àǹfààní wọn ò rí jẹ náà fi láéláà àti làìlà ìjọba ti kọ́ náà jẹ fi tìjọba gbígbọ́ náà rá mo fi wẹ́ẹ̀ kẹ́ ní nin hùn náà wẹ́ẹ̀ ní bvn hùn náà ẹ wẹ́ẹ̀ ṣọmọ nàìjíríà nìyẹn èsùn ìwé àárí náà wẹ́ẹ̀ká gbìyànjú ló kẹ́ẹ̀ tì í kò bá ti ṣe gèdè òye bá ti tọ́ ṣọmọ nàìjíríà gèdè wà á kárẹ̀ tó ẹ̀ka gbà náà olóòtú mi banjo fi wó wo ihun ti ṣe wèémà ságìrìgìrì ẹ̀ wèémà gbà ẹ̀ka ká ti omi bùrú ẹ̀yìn.
2: abẹ́gbọ́ ẹ̀kọ́ díẹ̀díẹ̀ náà ni à ń kọ́ra wa lórí ètò yìí wípé àwọn kan ní tó bá ní tin àwòyàn tin pé ò lè jàǹfààní ṣùgbọ́n wọ́n sọ fún wa pé ta bá ní nin tá a sì ní bvn àǹfààní yòówù tí ó bá ń jáde gbogbo wa la máa ní oore ọ̀fẹ́ sí. ngba ti emi ati ore mi wa soro won wa ni o da ngba na a ma sanwo ori o ti di dandan sugbon e ba wa be ijoba ba wa ba sanwo ori ki awon ijoba na ki won se eto ka wa na gbadun ijoba papa tin sanwo ori e je ka wa na gbadun ijoba nti mo fi da ore mi lohun baba ni ipele
5: lori oran gede osan gori kore mi o yawo fofi ihun ti gbadun ijoba ri ihun ran ma chuku yo jade omo na eru che mo fi ihun gede edu egba nigeria yo de mu cho ma nigeria we ne du ka gbianju de ka ne mo ya paro wa si ijoba fi ijoba ngan le o ohun ye ba je to wa ni ka beti ke beti gbe gori owo wa gede gede ngon mo wa yin na ori ngon tutu che ngon dolo kada ngon da le ps ngan yi ngon ti graduate ngan yi do ngon ru cheche ko ngon beti tutu okan ba ti ye abale e gori yi a e ni ni won ara ati kasan
2: e gbo ni iya ipele kale
4: one ai we kaka fo ke po jan ka han go ori ore mi afọ pe ki yo kan ke lori dede hun afọ ja ka han ke afani eje ni ara ajoba dede afọ ye ya ka se ye se hun an se hun wa ni ile kale ati laja tapoi ehina lowo kokoyo an se wa mo fọ pe ri be pe ja ba ti gba bivin ba be de si se na yen wa ja ti se dede ore ja de gba ori pe dede eto ba ti eje ka se wa pe an ka se wa ji dede ijoba ja de kara won lowo ni ile kale ja ran wa lo jantan na wa o jantan na wa ji ijoba jantan na wa ni ri je o yeje ka ri na lo na de ba wa se dede oju ona wa ti bridge dede eri epo ile kale ile laje epo ga ni be petrol afani ga ni oda ni ba ni dede e je ba wa se o dede ga yun se jan pese se gan o
2: eyin wa e ti ja agbenu so fun won eyan yin ba o baba lakure nko
6: me ko te dodo re mi lo gbe ko fo awe we san ori re ko san iwe kan fo kan gba ne ise ori ko olorun da lo ko nde asan ore se yo eri be mi ise ni wa gbiwe won ba ti gbiwe be ya he lodo mo nigeria je ne ara re lo ara mi bo be gbe fo kon ba ko re so ikete kon te san lati ojo un mi dojule mo ro lo epa utiti kan se se kan ona kan fe be ona kan fe be si se ati o mere mere kan fe ki ati leye ti si kun ri emi afo so joba afo wo mo se so ori emi no se so temi kete la te so ori da o un ko ri a agaga ona kan ko so de an ba yen esi kokon ka ti re lebe o wu mi fo ki kete ri apo ka ba te so ara e yo se o ko a on la de be joba on si fo ke da bo kete ri apo ka la igberigbe ke le igberigbe ri a patapata mo te be han ka le ke te te be han ki ke te la te be si se ka so were re re re re a me te ro no kan dabo kan yere ria kan kuno kwa kan so mi se be kan ru mere mere o lara e mo fo ati lulu re no ka mo ba se le okuku oko
2: ka ma se ninu okunkun eyin ti en gbo wa lasiko yin eto ti en gbo la npe ni gbede gbeyo lati le ise glow 99.1 fm eto ta kan molegban si inu ijapo nilu akure nbe le tin gbo wa yi an tesi waju lori eto na so mo wa so fun ore mi oni lagboro olorun kiku ma pe ni kokon nu wa a jere orilede yi gbogbo n to ba ti da lorilede yi ajo ma je ni awon orilede to ku ta n kuro won ki sojo kan lawon na debi ti won de die die ni mo si nigbagbo pe pelu ogun olorun orilede ti wa ina o ma debi to ma dun in ti mo wi funu baba lakure
6: agbe ko re mere te gba fo won so kete re me ke mo ro na ko ba buro na o ke le be le fo agbe ko te do be ojo ba da se oro re a ko ba te da se o pari ge otan ka da gbadun joba leko ni ka gbadun ara re a kayo so falala o record se nkan o ti ase engine kan ba memo kan pe amole morun na pe kan ba ti yo se be ni ketere ko no ba ti ton ya lo le won ado se be kan mu ara ijoba ka ja fa ni re re ni ara ero ti to kan de ko bo re ni o kan fe be se ko si uluri awon ati agbegbe re o mo bo ke me fo si e se ni me polo bi ko se pe mo ti mojo ara mi mo mo ti ri dedede o onorea onorea o ma da o ijoba ayere si a
2: ijoba ayere si a baba ni ipele
5: olotu mi ba nje o fi ayegere yo ke wo eyin e yede si o kan ni mo fi dole mi wo mi oran nigeria mi gido afido chemene meti chegede mi ohun ejere e toro chi tun ye ti wo lu eni ma ti san gori eni wo lu e mo fi do donukun mi e mi do gbinyaju do weti joba luka ke ba ti weti joba luka mi adugbu atagbegbe mi asengwa
2: asiko e agbegbe oni adam gba na iya ni ikale gbogbo ti a nso yi eyin na e so fa awon eyan yin
4: ise mo ti ba ore mi foke ji mo ti salaye dede engan pe ogo ye han e ma han lasan o dede un mere mere a ma se un uluwa ni o de gba be oyi janda ehule se ni ile kale ba pe janda le se le ni janda le se wa ni le kale o dede ma wa yo ti kawe dari ba jan ti graduate jan le karu se ka se jan pese omi wa una una o se pataki ni le kale ati la ja po ni jan ma tan na wa o nerin jajan tan na ja karuna ka lo o de ti fo pe o dede gan na de ti faramo pe dede gan yo je ti te live dede gan ba fo patapata ni ja gbawe ori dada se dede won ba ya ja se ujoba juba jijoba na ja le rafa ni joba je
2: dale rafa ni joba je to ibi ti asoro de ni ngbati ore mi wa so pe olawe olei ta so lori oro owo ori olotito oni ja sere jade ka lo se faji wa won anito o to na ni ani sise ti o se faji be ni bo aseru aye ni o ya ja so ja lo sere wajo
6: awe ko pe ka ti tojo nse nse ma awe mo ma papa mo ma papa ojo ba pa me ka se jade ni we ya ja ya we mu le ode ye se gele be ni ka ba te we mu me oro kete ka fo me a to fo se joba e ya no te fo ke joba fo ka se e ya no te gbeyanju ba lati ri pe a se e di su ko kan le ni ka rare ti esi ni ba se gbe rare ni o awe lo gbe ka de odo e ye se gi ka gbe mu sele e gi mi mu bi ami me de mo mo me yo mo amoju ko fo ko fo e ko pa ni ko ni ko se gbe mu sele re ni mo me mo ko te mi lorun dada mo ba le mi ni mo fe giriri mo ba le
2: ala wo fe giriri won wa sile iya ni ikale
4: isa de ti to re mo wa pe mo wa fo ko oro bi ja merun kuro ni oro ti joba pe dede won ba ti fe han se won are pe jajaja se lodo ore wa ye bobo isa ti wa sere lodo ere yen ja de ti wa gbagbe dede won fo ya ti wa ra sere titi le mu suja mo nukanu kun pada le
2: ada ye bobo abi baba ni ipele ibo la yin na nlo
5: ori ofo ojoba ya kuwe titi ya cha eji anjinya si ore mi olotu mi banjo fi ah iyo we na ile ko patona kan idagba odo china buda ya gwe momo ka ba gba ya jo pe oran nigeria a sese ka ye wa a eko ate male agba odo china bo aye jo pe be aya to won ato baba won gbagba kankan be awon ojo pe tin adibe si ye jo pe eyo po pe won ope mo
2: ajo pe tin eh eyan wa abe ri pe nkan be ni abe orun emi ni mo wa so fun ore mi pe awe wa o ngba ti se faaji tan bayi mo fe ko sin mi de bi kan tori o ni eyan kan ti mo fe lo ri fun awon nkan kan nipa omo mi to fe lo si ile iwe giga mo fe ko sin mi de be to ba ja wa mejeje eni a le tun gboro mi daada oro mi a tun le nitumo si to ba je mi nikan si le ma da ma se ba kan sugbon ta ba ti pe meji mo mo pe agboro wa jo si mi de be nitori omo mi ni
6: agbe ka e ti se be mo ko te no ke me no pon le fara sísun àpọ̀jọ́ àpọ̀jọ́ àpọ̀jọ́ alẹ́ka mi mẹ́rọ̀rọ̀ mẹ́mú nílẹ̀ ọ̀mẹ́ lára àwẹ̀ dàbọ̀ wẹ̀dẹ̀ sìmí dé ọ̀dọ̀ ọ̀nẹ́kùnmọ́yà rí bọ́yá màá rí ó dẹ̀ kékeré lọ́rẹ̀ pẹ̀lú ọkẹ́ lọ́mẹ́ torí ọmọdé yìí ìyàn ọmọdé hàn ẹ́ wọn lọ sí sùkúrù lẹ́jọ́ àlàmísì ọ̀rẹ́dẹ̀ ìṣẹ́jọ́ mọ́ńdè náà lọ lẹ́jọ́ ajé ìjọ́ àlàmísì náà lọ káyọ̀mọ́ kàmú bó ṣe gbéra rẹ̀ nìkan fọ òun àsìmí lọ ibi ká ẹ̀tẹ́ lọ káàtẹ́ lọ káàtẹ́ lọ ládẹ̀pàdé ọ̀rẹ́ rí ara àwẹ̀ èyí èmi náà tẹ wàá lọ rán mọ̀ wá mi lọ mọ lọ síbì kan torí kọ́ bá ti yọ̀ wá mi lọ ẹ̀rọ ajé mi lọ síbì mọ́tà rúùn mọ́yà fọ̀sọ́ nínú ọ̀rẹ́ nìkan ti ké sí mi fọ kí mà á bọ̀ mi ọ̀dà mọ́tẹ́ bọ̀ òun mọ́ gbọ́n rẹ̀ mi rẹ̀ mọ́ra yẹ bọ̀ lọ́dọ̀ rẹ̀.
4: Iṣẹ́ àti dẹtí fọ̀ wá títí títí tí mo máa kọ́kọ́ ọ̀rẹ́ mi jọ wá pẹ́ mi lọ́dọ̀ ọ̀rẹ́ wa kẹta pé mo fẹ́ gbà ọ́ náwó ẹ̀ mo ní ìdẹ owó kan nípa ọmọ mi ó fẹ́ lọ ìyá lọ skul ní ọjọ́ mọ́ndè pé bí a máa rí owó yìí máa rógó díẹ̀ gbà níbẹ̀ ní náírà owó pààyè yìí ẹ̀dá ìsan ti wá tẹ̀lé mi rẹ̀ ajọjọ wá lọ ọ̀dọ̀ ọ̀rẹ́ wa kẹta rẹ̀ yẹ mo la gbà owó náwó ẹ̀ mo fẹ́ mú ọmọ mi já mú lọ skul ní ọjọ́ mọ́ndè o.
2: Bàbá ní ìpẹ́lẹ̀.
5: Bẹ́ẹ̀ni àti mẹ́mọ́ ẹ̀tàn mo fòkó yàn múnà tìgbà. Ọ̀rẹ́ mo fi kó èsì mi ọ̀rẹ́ òtún kọ́ àwọn ọmọdé ńlá mi òun é kọ́ mómi náà yìí. Mi àkàbùrù àkàpẹ́gbẹ́ mu wà. Kìtì máa rí gbódì ọwọ́ ẹ̀. Yáyà rí yá mi máa mú sáré òtún kọ́ àwọn ọmọdé ńlá yìí. Dàchí máa tú. Ó fi ó san pẹ́ kí mẹ́rin mo ti wú èyàn dín wọ́n àṣì mi tó bẹ̀. Ibẹ̀ kúmádìyà mẹ́rin sí i. Bóyá akápáyà gbéró yìí jáde òun máa tún ti fòkó yàtì gbọ̀n ọ̀dọ̀ akọ̀wé ẹgbẹ́ àti akápò gbọ̀n mo dúpọ́ wọlọ́n fi akápò wa kú ẹ̀ olówó náà gbẹ́yìn mi.
2: Olówó náà gbẹ́yìn mi àbí. Ìyẹn bẹ́ẹ̀ ẹ dákun nígbà tí a wá sọ ọ̀rọ̀ yìí wọ́n sọ fún ọ̀rẹ́ mi pé bá a ṣe ń lọ mo rántí pé bá a ṣe ń lọ. Àwa pàdé amúnidára ìyẹn àwọn tí wọ́n ránṣọ táwọn iléèbò ń pè ń tẹ́lọ̀ òun mo sì kó àwọn aṣọ àwọn ọmọ tí wọ́n lọ léèwé òun ni mo kó fún wọn. Àwẹ̀ wà àwọn aṣọ tí mo kó fún wọn ibo ni mi ò ṣáà jẹ́ lówó àwọn ọmọ fẹ́ padà síléèwé kí ló ṣẹlẹ̀ sáṣọ wọn lọ́wọ́ ṣáà ń bẹ̀ mí pé kinní sùúrù pé ibo ni mo ń jáde ó ní kí n tó padà wálé kí n tó padà délé ó lò àti kaṣọ wálé.
6: Ibi ìmọ̀tẹ́ lọ mo kúkú mébe ṣùgbọ́n ẹgbà mọ́jákun yà sọ́dọ̀ aránṣọ amúnidára kọ́bá mi ránṣọ ìyàn ọmọ iléèwé mo ti kókó ẹ̀ ṣàrà lè ṣèdò ní mo ti kókó kọ́mọ nígbàrà kan ti já kan ti gbọ́ lídé ọlọ́sàyò sí mi ni mo ti kaṣọ nìkó. Wọ́n aràn pẹ̀kẹ́ ọ̀rẹ́ ọlẹ́mọ ẹ̀fọ́ sàwé ara ọmọdé ọ̀hún lè ṣùkúrù ni wọ́n bá àyè sí méjì tó wẹ́ẹ́rẹ́ aránṣọ ẹni báyìí làyà rẹ̀ ṣe pa lóògbé kò rí mi rárá lówẹ́ ìránṣọ ẹ̀kọ́ ọ̀fọ̀ wọ́n tẹ ránṣọ mọ adébẹ̀bẹ̀ ìlérè fọ́fọ́ kí mi á lọ bá ní jẹ́ wọn àkáṣọ ọ̀yá kò mí ẹ̀yà ìpẹ́pẹ́ báyìí
5: mo tó bára kí mo tún yàgò ẹni ránṣọ ọmọ màmá múnidá ètè lọlú padà mo fi padà mo fi ọmọ máa lè ń ya ọmọ ìjùkú jọ mọ́ndé jọ mo ti sáwọ́ aṣọ irin tipẹ́ ẹ aṣọ náà mo ti rìn ata yóò bí bọ́tìnì ìyí bọ́tìnì kan bọ̀ kó má so bọ́tìnì náà jẹ́jẹ́ yẹn tó kó aṣọ náà yí wá yìí mo fi wèé máa kó wá o kó ẹ máa ti kó wá ọ̀ràn àmàdùnrán ẹ o.
2: Ọ̀ràn àmàdùnrán ẹ wọn ìyá ní ìkálẹ̀ nǹkan.
4: Ìṣèmẹ̀ tí lọ pé mà tọrẹ mi jẹ tí fẹ́ ọ̀nà yìí ẹni ẹbẹ̀ jẹ́ fẹ̀ pàdé lọ láti la gbòó náwó ẹ̀fẹ̀ mo ti pàdé sàbẹ́rẹ́ dowó yìí mo gbé aṣọ mọ̀ mi jí bá mi ran sọ skul ran àìpàdé ẹ̀ lójú ọ̀nà mo fọ pé má ti kó níbo mẹ́rin mo àti àyà ọ̀dọ̀ ẹjí wá kó aṣọ ọmọdé yàn yóò fọ pé ìkàn nínú ẹ̀ máa ti wá wọn pọ̀nà kan máa ti wá wọn nínú wọn pé kẹjẹ máa ti wá wọn aṣọ ẹwẹ̀ máa ti rán dédé ẹ̀pọ̀n máa ti dúró de ọ̀nà kejì mo fọ pé àyíǹde wọ lọ yìí àwọn wọ lọ iléèwé ní ọjọ́ mọ́ndé ó fọ pé jí má ti tó léjì fún ọ̀nà pé jẹ́ mọ̀ wá wọn aṣọ wọn dóun lè bá wọn rán o.
2: Tó ẹyin tí a ń gbọ́ wa adúpẹ́ lọ́wọ́ ọlọ́run bó mọ̀ pé èyí tó bá jẹ́ èdè ìlú yín nú àwọn èdè tí wọ́n sọ wọ̀nyí ẹ ti rí nǹkan tó dá ń bẹ̀ tàbí tó bá ní àlébù tó wà nú èdè náà ẹ ti rí dìmú. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ tá a tún ní lónìí. Mo sì mọ̀ pé nígbà tí ó bá tún di ọjọ́ mẹ́jọ a tún dùn a tún lárinrin gbogbo a tún kọ́ sí jù báyìí lọ. Gbogbo ẹyin tí ẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ bá ti ṣeré o gbédègbẹyọ̀ lórúkọ ètò láti iléeṣẹ́ Glow 99.1 FM. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo sì dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa náà. Bákan náà mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀jọ̀gbọ́n mi ipé wọ́n ṣe ń ṣe wọn ojú òní tìyín. Bàbá Àkúrẹ́ ẹ bá ń kí àwọn èèyàn kó tún di ọjọ́ mẹ́jọ.
3: Èmi ò dó obìnrin mo yèrè nà orí ibi dó bí ọba ọba máa ṣe mọ ọmọ yóò gbé mo kí nílẹ̀ èmi lẹ máa nú ọmọ adéwọlé ọ̀tọ̀ ló ràn jà ojúrò ogun aṣọ àbànà lékè ìfọ̀ dèdè jọ́ mẹ́jọ òní o ìyẹn àyàn lẹ́rìnrin o.
2: Ó dìde jọ́ mẹ́jọ òní bàbá ní ìpele ẹ bá ń kí àwọn èèyàn.
5: Mo má ṣe kò yé kí ń gèdè rálí gèdè o ìbọ̀wọ́ tó rómù pẹ́ kan òpèmọ́ṣọ kẹsàn-án èmi ọmọ ẹ ọmọ arúkọ ojú awóbá ikùn òun kí ń ẹ o kí bá dìde jọ́ mẹ́jọ ní ẹ̀yán lè ka gbóhùn wa o.
2: Ẹ̀yán lè ka gbóhùn wa o ìyá ní ìkálẹ̀ bá ń dágbére fáwọn èèyàn.
4: A máa ṣe olóòtú mo kí dédé wa o pé àmọ̀kú àtòwúrọ̀ o èmi èso ọmọ ran ní erin jẹ ni o ọmọ àlùmọ gidi àlùmọ àlùdarí mo máa kí wa pé ó máa dàbọ̀ o.
2: Tọ́ ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa ṣeun ṣeun o gẹ́gẹ́ bí mo ti wí látẹ̀ẹ̀kan ọjọ́ mẹ́jọ lọ́dà tá a tún mọ pàdé Babatunde Okere ọmọ erin tí Fọlámi Atọ́ba tẹ́lẹ̀ mọ́bìnú Adé mo níbi mo lẹ́ni lẹ́yìn máa kọ̀rọ̀ ìwọ̀sí. Ìjà ìgboro lèmi ò ní jà ntẹ́mi ò ní ṣe ẹ̀yin náà mọ́ ṣe títí di ìgbà náà ń kọ́ àlàáfíà Ọlọ́run kó mọ jẹ́ fún gbogbo wa ó dìgbà.
7: Ìgbà ìràwọ̀ kò lè mọ́lẹ̀ tó sùpá adé orí ọ̀kí òjò tẹyẹkẹyẹ Glow 99.1 FM Àkúrẹ́ Àgbálẹ́tu.

0: gbọ́n bẹ̀ nínú abala ètò náà.
1: Èyí tó máa ṣàlàyé nípa happiness in our society.
0: Àríṣe làríkà.
1: Ní ẹ̀ka táwọn òṣèré àti gbajúmọ̀ ó ti máa ṣàlàyé ara wọn.
0: Abala ọ̀rọ̀ ìṣítí àti abala ìmọ̀ràn àti ìkìlọ̀ ń bẹ ńbẹ̀.
1: Bẹ́ẹ̀ tún làwọn orin ọlọ́kan òjọ̀kan tó sún fàyàtọ̀.
0: Yóò máa wọlé láti máa fi ṣe pọ̀pọ̀ ṣèṣe bọ́gẹ́bọ́gẹ́ ni gbanugba títù yóò fi parí.
1: Àgbà nínú àwọn professionally morally and academically certified broadcasters la tọ́kùn ètò.
0: Kúnlé Adébáyò.
1: Táwọn yẹn ń pè ní awọ fẹ́lẹ́ bonú.
0: Akọni pèdèpèdè tó mọ àgbárí àti ẹ̀mí lọ́lọ́ ẹ̀.
1: Àyè wà fún yín láti polówó tàbí kéde lórí ètò yìí.
0: Come on.
1: Mo gbede lọ́jọ́jọ́ Monday.
0: 2 to 3.

0: yẹ won tan won bomi aye sanra ade fugba ti sawo omo ya tan itan ni mu ni tan ohun agbaye se ni ku leyin eni
1: ena
0: o de agbagba buri yangbe to kami lutiti atoto dere tin fogbo igbaye se igbaye se awon akoni ro ni jaso akoni odua Eto akoni odua yo mo kuriri latago ni leje igbo safefe glow 99.1 fm ijapo nilu akure ni gogojo aje monday bere latago mejo abo asale sago mesa abo asale ori eto yi le o ti mo gboda awon akoni le yoruba ti won ti gbaye lapakata bomi ojo abi won iwa ti gbaye se won loke ipe abibili ati bebe lo akoni odua omode lolorin agba lo nitan olu omo femi ogun dai si apede bi eni layin agbolohun bi oje kakakakake ibiti oro kamare laya kakaka elede to mede tin felegede jegede apedede lelede to mede
2: kai kai ka
0: akiyemi michael baba ilara na yo mo ko mo lupobo lori eto ohun akoni odua
3: abe ti sunun le ni ti lesu o de eto
4: In a world full of noise, confusion, and endless pressure, here comes a moment where you must look within. Welcome to a new dimension of growth, a rebirth of purpose. Formerly known as Fire Within, now transformed into something deeper, stronger, intentional, mindful capital. Mindful capital, a sacred space where your mind is sharpened, your spirit is awakened, and your path to wealth, clarity, and inner strength is revealed. Join us. Spiritual teacher, Dr. Ezekiel Akonde, and your host, the voice of insight, Ayobami Enitilo, as they guide you through powerful teachings, mind renewal, and practical wisdom for living a fulfilled life. Every Monday from 9:30 p.m. to 10:30 p.m. on Glow 99.1 FM, step into your higher self, because true wealth begins from within. Mindful capital, build your mind, master your life.
5: Lójoojúmọ́ làwọn ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ lóríṣiríṣi káàkiri àwùjọ wa tó ń fẹ́ àbójútó àti àkíyèsí ìdí nìyí tí kan ní Glow 99.1 FM ìjàpọ̀ Estate Àkúrẹ́ fi gbé ètò kan kalẹ̀ tá a pè ní láwùjọ lọ́jọ́ Ìṣẹ́gun àti Ọjọ́bọ̀ láago mẹ́wàá òwúrọ̀ sí méjìlá ọ̀sán.
6: Ẹ pàdé àwọn atọ́kùn tó dáńtọ́ níbi tí wọn yóò ti máa tọ́kùn ètò náà pẹ̀lú ìrírí tó jinlẹ̀ àti àníkùn òye sójú náà ti mú ìdàgbàsókè tó múnádóko wá sí àwùjọ wa.
5: Lábala lábala lètò yìí pín sí ṣe bẹ́ẹ̀ mọ̀ pé ẹnu àgbàlóbi ti ń gbó ọ̀rọ̀ àgbà lábala àkọ́kọ́.
6: Bó ṣe ń lọ ló tẹ̀lé.
5: Abala ojú ọjà náà ń bẹ níbi tẹ́ ò ti mọ bójú ọjà ti rí. Abala tẹ́ ti pàdé àwọn alẹ́nulọ́rọ̀ láàrin ìlú ń bẹ pẹ̀lú àwọn àlàyé tó múnádóko.
6: Abala tẹ́yin olólùfẹ́ wa náà yóò ti máa fi ìmọ̀lára yín hàn lọ́nà tó bófinmu náà ń bẹ.
5: Ẹ̀yin ni kẹ mú kalẹ̀ owó àtọmọ kájọ bójútó àwùjọ wa lọ́jọ́ Ìṣẹ́gun àti Ọjọ́bọ̀ láago mẹ́wàá òwúrọ̀ sí méjìlá ọ̀sán láwùjọ láwùjọ láwùjọ.
6: Tọ̀tẹ̀ yìí ó dùn yàtọ̀ torí pé tòní ò jọ tàná tàná sì yàtọ̀ sí tọ̀la.
7: Le mọ́lẹ̀ tó ṣùpá adé orí ọ̀pin òjò tẹyẹkẹyẹ Glow 99.1 FM.
8: You are listening to Glow 99.1 FM. Refreshing.

ìyá ló yẹ kó jẹ́ olùkọ́ àkọ́kọ́ the first teacher. Ìyá ló yẹ kó jẹ́ àwòkọ́ṣe role model. Ìyá ni ó yẹ kí ó jẹ́ olùkọ́ tí ń kọ ọmọ ní ìwà ọmọlúàbí. Ìyá ló yẹ kí ó jẹ́ olùkọ́ tí yóò kọ ọmọ ní ìmọ́tótó àti nípa bí a ti ń ṣe iṣẹ́ ilé. Ìyá gan ló yẹ kó jẹ́ olùṣọ́ àti olùdáàbòbò jùlọ lórí ọmọ. Ó tilẹ̀ jẹ́ pé Ọlọ́run ni aláàbò gbogbo wa. Kó kọ́mọ bí a ti ń wu ìwà rere, ìyá ló yẹ kó máa sọ ọmọ pé wò ó eléyìí ó dáa eléyìí kò dáa. Ìyá ló yẹ kó de etí ẹ̀ sílẹ̀ láti gbọ́ ohun tí ọmọ bá fẹ́ bá a sọ. Ìyá gan ló yẹ kó jẹ́ olùṣàkóso àkókò ọmọ. Pábánbárì ìyá gan ló yẹ kó jẹ́ alátìlẹ́yìn fún bàbá. Ìyá gan ló yẹ kó jẹ́ olùgbàdúrà jùlọ lórí ọmọ. Mo lérò pé ń dé bí mo ti ń kà fún yín lẹ́yọkọ̀ọ̀kan. Mo sọ ṣáájú lẹ́ẹ̀kan, mo ní ìyá ni ó yẹ kí ó jẹ́ olùkọ́ àkọ́kọ́ láyé ọmọ the first teacher.

0: ìyá ló yẹ kí ó máa wo ọmọ rẹ̀ tó yẹ kí ó máa wo kí ló ṣe yẹ tó bá pé bóyá ó ní nǹkan kan tó kù díẹ̀ káàtó tàbí tí ọmọ bá ń wu ìwà kan àbí bóyá ó ti ẹ̀ kárí sọ tàbí ó ń ṣe nǹkan kan tó jẹ́ pé kò yẹ kí kí wọ́n bá lọ́wọ́ ọmọ yẹn ìyá gangan ló yẹ kí ó kọ́kọ́ mọ̀ gẹ́gẹ́ bí obìnrin rere kì í ṣe ará ìta ló yẹ kó ṣẹ̀ máa pè é pé àmọ́ mi lágbájá ṣé mo pé kan bá ń ṣe ọmọ yín ni alóhun ò mọ
1: ẹ̀rọ ni mo bá wá ìtura
0: dẹ̀ ni obìnrin tó dára ni ọ́
1: látòrí mi dé kan ẹsẹ̀ adéṣe wa gan ni mi áńgẹ́lì orí ilẹ̀ ló fi mí ṣe mo dúpẹ́ ìyá ọba ìyá ìjòyè mi náà.
0: Mo sọ ṣáájú lẹ́ẹ̀kan mo ní ìyá gẹ́gẹ́ bí obìnrin ìwọ gangan ló yẹ kí o jẹ́ àwòkọ́ṣe fún àwọn ọmọ rẹ èyí ṣe pàtàkì jùlọ nítorí bí ìwọ ìyá bó bá ń bọ̀wọ̀ fún ọkọ rẹ ọmọ rẹ obìnrin gan yóò bọ̀wọ̀ fún ọkọ rẹ lẹ́yìn wá ọ̀la bí ìwọ ìyá bá wá ń sọ òtítọ́ ọmọ rẹ kò ní purọ́ o bí ìwọ bá ń wo aṣọ tí ó bo ara rẹ délẹ̀ ọmọ rẹ obìnrin kò ní rìn wòwò ọmọ rẹ ọkùnrin gan ò ní rìn wòwò wọn ò ní gbé ṣòkòtò sí bẹ̀bẹ̀ rẹ dì í. Sọ̀rọ̀ nípa ìbọ̀wọ̀ fún ọkọ níṣojú àwọn ọmọ kí làwọn tí mò ń gbìyànjú àti sọ ẹ̀jẹ̀ máa ṣàlàyé ẹ̀ fún yín díẹ̀díẹ̀.

ìyá ló yẹ kó máa sọ fọmọ rẹ pé wo eléyìí ò da ọmọ ọlọrun kì ń purọ ọmọ ọlọrun kì ń gale ọmọ ọlọrun kì ń ṣèké ọmọ ọlọrun kì ń yodi ọmọ ọlọrun kì ń ṣépè obìnrin mi báyìí àwọn èpè kambiti kambiti léyìí tó máa ń ṣẹ́ lójú àwọn ọmọ ẹ̀ ó ti jẹ́ káwọn ọmọ yẹn gan kan pàṣẹ

gẹ́gẹ́ bí obìnrin rere ó yẹ kí o mọ bí wà á ti kọ ọmọ rẹ nípa bí wọ́n ṣe ń gbàdúrà kọ ọmọ rẹ ní ìbẹ̀rù ọlọ́run wọ́n ọmọ rẹ mojú ẹ̀sìn tó bá ń ṣe ìbá ìjẹ́ ilé ìjọsìn ni ìbá ìjẹ́ ẹlẹ́sìn mùsùlùmí ni ọ́ kì í ṣe wípé kó lọ ilé ìjọsìn èkó ni ẹ̀yin ọmọ ẹ̀yẹn dúró sílé ti yín ẹ̀yẹn máa jẹun dèmí mò ń bọ̀ náà kọ́ ọmọ rẹ bí a ti mọ ọlọ́run láti kékeré máa bá ọmọ rẹ sọ̀rọ̀ ọlọ́run ní gbogbo ìgbà nítorí kí ìdí tí a fi jẹ́ obìnrin kó má bá di asán gẹ́gẹ́ bí olórin yìí ti wí bí a bá jẹ́ obìnrin tá a kọ̀ wò wípé bàbá ti bímọ báyìí ọlọ́run ló máa bá wa wò lóòótọ́ ni ṣùgbọ́n ìwo náà gẹ́gẹ́ bí obìnrin ó ní ipa pàtàkì tó máa kó lórí àwọn ọmọ wọ̀nyí láti lè jẹ́ kí ayé wọn ó sunwọ̀n ìyá ni ẹni tó ní ẹ̀tọ́ láti tẹ etí sílẹ̀ gbọ́ ohun tí ọmọ rẹ̀ bá fẹ́ sọ bàbá lè má ní àkókò nítorí iṣẹ́ ṣùgbọ́n ìyá ó ti pọn dandan fún ọ kó ṣe kíni o kò ní àkókò má sọ wípé o ní àkókò mo sọ ṣáájú lẹ́kọ̀ọ́ mo ní bàbá lè má ní àkókò ọkọ rẹ má jẹ sọ pé bàbá kẹlòmọ pé àbí ṣé bàbá tó bí mi lọmọ ni wọn sọ ọkọ rẹ lè má ní àkókò bàbá àwọn ọmọ wọnyí lè má ní àkókò ṣùgbọ́n ìwọ ìyá ó pọn dandan fún ọ kó ní àkókò fún àwọn ọmọ rẹ kó pẹ̀lú ọmọ rẹ kí o bí pé kí ló ṣẹlẹ̀ níléèwé lónìí tí ọmọ rẹ bá ṣe àṣìṣe máa kígbe lẹ́sẹ̀kẹsẹ̀ bèrè ìdí tó fi ṣe àṣìṣe ọ̀hún gan ẹ máa tẹ etí sílẹ̀ láti gbọ́ ohun tí ọmọ yín bá fẹ́ sọ obìnrin mi báyìí tọmọ rẹ bá fẹ́ bá sọ̀rọ̀ kó tó sọ awẹ́wẹ́wẹ́ lọ́wọ́ bí jòkó sí gbọ́n torí ọlọ́run mo ṣe ń bọ̀ látàárọ̀ ni mi fẹ́ gbọ́n kankan má sàn kankan mọ́ ẹ má pa ọ̀rọ̀ mọ́ àwọn ọmọ wọ̀nyí lẹ́nu nítorí o ò tiẹ̀ mọ ǹgan tó fẹ́ bá ọ sọ bóyá láwọn nǹkan tí wọ́n ń dúnkokò mọ́ ní iléèwé nù tàbí ó ní nǹkan tó ń kojú tó fẹ́ ṣàlàyé fún àbó tilẹ̀ ní nǹkan gan tó ń ṣe tó fẹ́ ṣe àlàyé rẹ̀ fún ọlọ́run kí ni ṣùgbọ́n ìwo gẹ́gẹ́ bí obìnrin nígbà tó bá ti fi ara balẹ̀ láti gbọ́ ohun tí ọmọ rẹ bá fẹ́ sọ tó bá yá tó bá rí èèyàn míì tó lè bá sọ àlọ́bà sọ tó bá sì jẹ́ tó jẹ́ pé wọ́n á tọ́ sọ́nà tí ò dáa ni wọ́n á tọ́ sọ́nà gbogbo ẹ̀ ọrùn ẹ̀ náà ni gbogbo ẹ̀ padà ń bọ̀.

0: 0055511110. Hello, eti wole o.
1: Hello, eku eto.
0: Esun Oluwa lo nto.
1: Ebu oro ta gbo lo fe ta fun mo fe o ma to bele mu ba ri ko be ba lo play ni church fun wo benin.
0: Oruko yin ati bi te tin pe wa.
1: Oruko mi ni Olasende Omolafe lati Joba.
0: Agbo yin.
1: Ile ise grow ni jodo eku eto.
0: Esun gan ni fun idasi.
1: Eku eto.
0: Esun gan ni fun idasi todo tin. Esun gan ni lapa be. Gbagbe pe ninu oro mi lekan mo so fun yin wi pe baba le ma ni akoko fun omo sugbon iwo iya o po dodo fun oko la akoko fun awon omo re elu e ti wole o
2: elu me ma ka sa ma ku si mi
0: e seun gan ni aku si mi
2: a se si na layo o
0: ami
2: so ande lo pe lati yo ka
0: an gbo yin
2: e mo gege bi oro ke so a wa wo bi lo po si ju mo ko je pe eyan ba re kan ti o da lowo omo Shobini ati apa nigbe ni aten to woyan ogbolo e ko ma ko mo.
0: Be ni.
2: Iwo ko pa ilo ida yo laju. Je pe ati soro so mo ba ya ma bon kalu kuleru. Elomi to ba lo mo kire ba pe to ba baja. Aruba. Ba wa folopa mu.
0: Ado
2: wa se kini kan.
0: Ti
2: ba ro mo ti o to se kan to da. Ti yan ba baja. To ba wa so de die. Ko bi na baja pe wa to woyan o da.
0: Be ni.
2: Sugbon ta ba ti so pe an fo mo le pe an foju kuro. O lo pe de le igboro fi o lo fi ri bele le ni. A le bo moja. Oye ka ma bo mo woja to ba ti ri ko ti o da lowo mo ka baja e ri mo ko jo mi ko ni wa be to ba mo ala be ala ma bo mo ja o lo ko si gbo ala ti wa laye to omo ti en ba ti bi o ke en de ba mo ore to ta won mo wa nku ta ba tore to ti o da ta mo ko mo wa nku le ka ma boya ka le ore eleyan mo wa tori ki si tori omo a o bi lo ma ko ba class
0: be ni
2: olo ni ja gbe ore ta ko ba wa olo ni je ka ba ni o
0: e ku eto e se ngo ni fun idasi todo tin e je ko mura bo se to ki bu ba wa bo dodo mo lero pe baba ti o pe wole yi e gbo ohun ti won so won ni lopo igba won ni oju ko lo bimo sugbon e gba oju lo nwo won ni lopo igba awon eyan ati wa bo mo wi gan ton ba ro mo to se nkan to de ro ma ba won tori won ma wo pe ti obi gan ba gbo iyawo lo fe ko si won e ja gbe pe na elu e ti wole o elu e ka san o
1: e ka san o
0: Ìṣẹ́gbẹ̀lẹ́ṣẹ́ o. Ẹ bá wa sún sẹ́yìn kúrò nídìí rédíò yín. Ẹ bá wa sún sẹ́yìn kúrò nídìí rédíò yín. O da orúkọ yín àti ibi tẹ̀ tí ń pè.
1: Orúkọ mi ni ẹni ọlá láti ọ̀daràn.
0: À ń gbọ́ yín bàbá.
1: Tó fi àwọn ọmọdé wọ̀nyẹn sílẹ̀. Ẹlòmíì àárín mẹ́rin márùn-ún á fi sílẹ̀. Àwọn ọkùnrin ọmọ pé àwọn ló le lé. O gboro te so yi lo da oni omo ti to re ti ba nko le to ba so pe ohun ni le tomo ti o ba ti se to ba ti tomo ti o ta mo ba gbe le yen ta ise omo soro e wo obi mi bai be se so bai o ti tojo me ta to ti lo mo nkan yi ti ya ka na lo wa ya ko to ni ko ya ni o ni awa ma tu lo ni se joba ngba ti to ko ti ya o ba wa Tọ́ gbé ìyàwó lọ sí Lula Hausa. Pé ọkọ wà lẹ́kọ̀ọ́. Ẹ wo ojú tí àwọn ọmọdé wọ̀nyẹn máa fata. Gbogbo oríṣiríṣi wà wọ̀nyí lógoro. Ẹni tí ó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn ẹ wo bọ́dá àwọn ìjọba tó ń ṣe. Àwọn ìjọba tó fi máa fọwọ́ kan. Èmi ò lè ṣe ń lé mi o kò sí ìjọba tó lè bá mi tọ́ lé mi. Nígbà tí mo mọ̀ pé mo máa jìyà ọjọ́ alẹ́ lórí àwọn ọmọ kò sí ìjọba ẹ̀. Nítorí náà ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ó dá gan ni. Nígbà tí èèyàn bá tọ́jú ọmọ tó ti náwó lórí ọmọ tí ò wá ń jèrè ọmọ kí ni wá ti benefit ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ á lọ sí ṣọ́ọ̀ṣì ń fi àpò àwọn ọmọ ìbílẹ̀. Àwọn mẹ́rin á lọ sí àwọn ọmọ ìṣòkè àti bẹ́ẹ̀ yẹn àwa ti pè sẹ́nì kan ló le rárá jù. Nítorí ìdí èyí náà ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ọlọ́run á mú lé àtàmọ́ yín kótó. Ọlọ́run á dẹ̀ jẹ́ kí àwọn obìnrin gbọ́.
0: Àmì ẹ ṣeun gan ni fún ìdásí tọ̀dọ̀ tiyín ẹ ṣeun gan ni apá bẹ́ẹ̀. Lórí ọ̀rọ̀ tí àwọn bàbá méjì tí wọ́n pè kẹ́yìn tí wọ́n sọ ẹlòmíì wà tó jẹ́ pé tí ọmọ bá ṣe nǹkan tí ò dá a fẹ́ bá ọmọ yìí wí lẹ́sẹ̀kẹsẹ̀ ṣùgbọ́n ẹ̀rọ máa bá pé òun ọmọ ìyá tí àwọn òbí ọmọ yìí máa kọ sí báyìí ó ṣeéṣe kí wọ́n bínú báyìí bóun ṣe bọ́ ọmọ ìwé o kán máa lọ fọlọ́pàá gbé wọn o tàbí kán máa lọ pariwo òun ládùúgbò tàbí kán máa sọ pé ti tòun pọ̀ nígbà tí àwọn tọmọ rẹ bá ṣe ohun tí ò dá nígbà tó sí ń bẹ̀ tí ó jẹ́ wípé àwọn èèyàn kan wà ń bẹ̀ tó lè jẹ́ kí ọmọ yìí mọ̀ wípé nǹkan tó ṣe yìí kò dáa kó má bàa ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ míì tí ẹ̀rù wá ń bà wọ́n pe kini wo ma se nigba to ba de la se pe boya won fe da apa si ara omo re tabi won fe lu labadi to wa binu nje se wo wa o wa mo wi pe nigba to mo re ba ti won se nkan bayi ti won le ba wi iwo de wa ni o si nle o ri to mo ro awon to tun le be bo mo wi eru n ba won tori pe won mo to ma so o ri po ti wa n ba tara re ku lori omo bayi abi eni ton lo moshalashi ton mo mo sile sile o lo le josin o fi won sile sile eyen mo eyen kan ma wo e ma wo tv nti yin o mo nkan ti won wo nbe o mo nkan ti won wo gan lori phone to gbele won lowo o bi mi bayi o to ti de ile iwe omo re keyin o ti pe omo ani mo emi won le bere mi wa in fact ko le sele ko de le sele na lo so yen koda awon omo wa go to je pe won wa ni awon ile iwe giga o ye ki a lo ma be won wo o bi mi ba ti fi owo ranse bayi ani o ti tan owo na ni imi gan to mo e ba wa ki lo wa se nle se bo owo ni ma send e se go back to your school lo foju si wi e lo ma be awon omo won yi wo le kokan tori lopo igba awon mo woyi to ba ti ri pe awon obi won won o fi taratara gbo ti won abi won o se abe won won o se amojuto won o ma fe je ki won ma wu awon iwa ti o ye ki won wu lopo igba to si le se akoba fun won ati fun awon obi gan se omo to lo darapo mo egbe okukun mo teni ko lo kawe to lo darapo mo egbe okukun sugbon to ba ye pe en yoju si lai ti e so fun gan lopo igba ke ma yoju si ke ma se abojuto e daada be ba si tin ri ke ma fi oro olorun bo se ru omo yi e ma mo ko to di wi pe enu egbe to lo darapo mo pada se akoba fun yin e ti mo bi te ma sa si lori e tabi omo obirin to de ilewe to lo nse owo na bi emi laju aye yo abi o raso kan lorun omo re te pe o mo gan wi pe ise to mo yin se owo e ko to ra ru aso yi o bere pe bo lo ti ri owo to fi ra gbo awon kan woyi lo n ba ye omo je ti o bi o ba ti le se ti o ba ti le mojuto omo e daada ton wo pe mo ma sise ni na se bi won ma jeun se bi won ma se gbogbo e lo to tori omo la sise sugbon be a ba se sise ohun e je ki a mojuse wa gege bi obirin lori awon omo.

0: 0055511110 tabi 0706677 1822. Káwo bóyá a ṣe lè gbé ìpè kan sí kí a tó máa lọ lórí ètò àwọn obìnrin fún ti tòní 0055511110 tabi 0706677 1822. Ẹdẹ̀gẹ́ máa fi àkókò yìí sọ fún yín pé ètò ojú ọjà o ṣe lọ lọwọ ní kọ̀ni alálàáfíà yi glow 99.1 fm ẹkọ àwọn ìpolówó ọjà yín wá lọlọkan ọjọ kódà lórí ètò yìí gan ayé gbà yín ẹkọ ìpolówó ọjà yín wá lóní kẹtíkẹtí orí wa gbé àyàwá gbà lówó tí ò dẹ̀gun pàṣì ni.
1: Tọ́jú ẹ ní.
0: Ẹgẹ́ àfitì wa ká fi gbé tiyín lárugẹ ọjà tí èèyàn bá ń tà tí òpolówó ẹ̀ kò ní kúrò lójú kan ibi tí a bá rìn dé báyìí òun náà ni a máa rí mọ. Ẹgẹ́ kí a mú gbogbo nǹkan tá à ń ṣe ẹ̀jẹ̀ ká sọ ọ́ sì gbúra ayé ẹ̀jẹ̀ kí wọ́n bá wa polówó ẹ̀ ẹ̀jẹ̀ kí wọ́n bá wa fẹnu pọ́n ẹ júwe ibi tẹ́ ẹ wà lórí ojú ọjà ẹ bá àyè tí ẹ gbà yín dáadáa fúnra ẹ lẹ máa fẹnu ara yín sọ̀rọ̀ ibi báyìí ilé ìtajà mi wà nǹkan báyìí ni mò ń tà. Ẹ sọ dáadáa wọn sì máa bá yín lù ú ní ẹ̀ẹ̀mejì lójúmọ́. Lórí owó tẹ bá san ẹ̀ẹ̀mejì lójúmọ́ ni wọ́n máa bá yín lù ú. Ìyẹn lórí ètò ojú ọjà.

0: oríṣiríṣi nínú ẹyọ kan tó tún ta wọn yọ rédíò àwa ara wa níjọ.
1: You are listening to Glow 99.1 FM, refreshing.
0: Oríṣiríṣi nínú ẹyọ kan tó tún ta wọn yọ rédíò àwa ara wa níjọ.

0: ṣe àlàáfíà ni mo bá yín.
1: Má lánú o, má kọrin sóní bú.
0: Ìwọ yìí jẹjọ la kúrò lórí ètò yìí. Ọlẹ́ ọ̀fẹ́ ńlá ràbà ǹdẹ̀lárígbà.
1: Mo dùn ó ti di kí ni n
0: bá. Láfi ní orí ọ̀fẹ́ àti àǹfààní àtiwá sórí ètò lónìí.
1: Wọ́n kò fọ́ bí wọ́n tẹ̀ bá gbogbo wọn.
0: Ẹ kúlẹ̀ o. Pastor bá sọ fún yín pé.
2: Ẹ
0: mú owó jáde lọ́wọ́. Kí ẹ sì ṣe bẹ́ẹ̀, kí ẹ fi ṣe bẹ́ẹ̀, kí ẹ fi gba àdúrà.
2: Olúwa ò ní jẹ́ mi mo rọ fọ́kìlọ́.
0: Mo sọ fún yín pé ìbáàjẹ́.
2: Ẹyin ẹ bá mi kó Olúwa ká.
0: Ìbáàjẹ́ 500 naira ló wà lọ́wọ́ yín. Ìbáàjẹ́ 1000 ló wà lọ́wọ́ yín. Ìbáàjẹ́ 200 naira ló wà lọ́wọ́ yín. Sọ fún yín pé ẹ nà án sókè. Kẹ́ ẹ fi gbàdúrà. Ìwọ tó o bá ní má tanra ẹ gẹ. Má ṣu ọwọ́ lásán kó o sì nà sókè. Tó o bá mọ̀ pé o ò mówó dání má ṣu ọwọ́ lásán. Má fi tìjú kárùn-ún ó tún ṣe kí ni o tún tọ́ lọ́rùn jẹ ni. Nàwọ́ sókè kán mọ̀ pé o ò mówó kankan dání. Kankan má bàá dojú bò ẹ wá torí ti bẹ́ẹ̀ wá ṣu ọwọ́ lásán sókè. Ṣo da ṣa kò da. Alárìn ìbàrẹ́ o.
2: Ìwọ̀n
0: yín la fi ṣe bẹ́ẹ̀ la fi kí yín kábọ̀. Lórí ètò tá a pè ní ìrírí oníbàárà. Customers experience. Ọmọ apàjùbà lẹ́gàn dé. Dolúwa túyì dé. Ọmọ ìjọba ọ̀run dé. Iná burú àfájá. Àlọ́ àṣejù bá bójó. Ìlú tá a bá ti lé ọ̀run mi là ẹyẹ ọ̀ràn ní kéńbẹ̀. Lá ní erin teruku erin teruku wọn ní ẹfọn teruku ẹfọn teruku wọn ní bó pátítí eruku erin abotí ẹfọ mọlẹ kì í ṣọfọ kì í ṣàyájọ èdè yorùbá ni àṣà yorùbá ni wọn ní ẹni alẹ́lẹ́lẹ́ tá ò rí mú ẹni àtìtìtìtìtì tí ò ṣubú.
2: Kí ló ṣe mí tẹ́mi ò ní.
0: Àwọn yorùbá bọ̀. Wọ́n ní ẹran obìnrin sí torí àwọn ló ṣe bẹ́ẹ̀ ló mọ ikú tó pa lágbára. Dada Olúwatúyì lorúkọ tí mò ń jẹ́. Ẹni tí ń kó yín lọ sílé olóògòrè yàtọ̀ sílé olóògògóró. Ẹnìkan ń bèrè bẹ́ẹ̀ oníṣẹ́ mi gan sì débẹ̀. Kí làṣọ aráàlú sí mi gan débẹ̀ o? Kí làṣọ aráàlú sí tẹ́fi sọ pé èmi gan ò tí débẹ̀? Ẹ mo ti débẹ̀ ni. Ẹ kú kalẹ̀. Àkọ́kọ́ tẹ̀ ṣe ń gbọ́ ètò yìí rèé. Ìrírí oníbàárà. Customers experience. Àwọn ìrírí olùtà. Àwọn ìrírí olùrà. Àwọn ìrírí oníṣẹ́ ọwọ́. Ó jẹ́ pé bóyá ó gbéṣẹ́ fún yàn àbẹ́ tó gbéṣẹ́ fún yàn. Àwọn ìrírí èrònú ọkọ̀. Ó jẹ́ pé customer náà ló jẹ́ fún awakọ̀. Àwọn ìrírí ẹni tọ́lọ́kadà gbé. Oníbàárà customers experience. Lónìí a máa jọ ṣe lónìí ni. Calling la fẹ́ fi ṣe lónìí.
2: Wáyọ̀ bàbá ṣe.
0: Ọlọ́run ìbàrẹ̀ o.
2: Ilẹ̀kùn
0: títóbi rẹ̀ o. Ọlọ́run. Akàṣálíkù. Àmì ìbọn ìgálà ń gúnmẹ́dùn abúmẹ̀lẹ̀ abẹ́hùn dẹ́. Ìṣọjá aládi mẹ ló ti ṣọ́ọ̀ṣì lẹ. Àbẹ̀wò yín mẹ̀dẹ mẹ ló ti ṣọ́ọ̀ṣì ni. Lápọ̀lọjọ́ mẹ̀ṣẹ́ àbẹ̀kábàpà. Èyí ni kìṣọjá aládi ẹ̀gbìn mẹ́ ẹ̀gbìn iná. Mẹ́ ló tó kọ́ nà mẹ́ ló tó kọ́ nò. Ìṣàkùn mẹ́ láàfin ṣọ́ọ̀ṣì. Mẹ́ gún yín mẹ́ pẹ̀pẹ̀ pẹ̀pẹ̀ pẹ̀pẹ̀. Rẹ́díò mẹ́sí Glo FM kú mẹ́ agbọ́. Ẹ ò ṣojú ètò kù mẹ́gbà gbọ́ ẹ̀kẹ́. Ẹ ò ṣojú program kù mẹ́gbà gbọ́ ẹ̀kẹ́. Ohun àdọ́kí ìrírí oníbàárà yìí. Customer experience àdọ́ yìí. Mi àyàn kò ṣó. boka langa kuma di josh ta ba jo kuma win tagen ichan kuma di josh ichan kuma win e tenen owa eneki.

Níbẹ̀ náà ni a tún ti dánduro fún tòní tí a tún mọ̀ bẹ̀rẹ̀ mú nígbà tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ lágbára lọ́wọ́ Adẹ́dà Kẹ́lẹ́mì kó mọ̀ gbà ẹ ṣeun ẹ̀yin olólùfẹ́ mi tí ẹ tún bá wa fìfẹ́ gbọ́ ètò tòní ètò Yorùbá gba yìí láti kan ní Glo 99.1 FM Ìjàpọ̀ State Àkúrẹ́ ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ bá ti ń lọlé ọdún báyìí ẹ dákun ẹ̀yin olókòwò ẹ̀yin oníṣẹ́ ọwọ́ ẹ̀yin ọlọ́jà ẹ wá polówó ọjà yín lórí ètò yìí ká fi tiwa ká fi gbé tiyín lárugẹ ọdún ti ń wọlé báyìí kí àwọn èèyàn bá lè mọ ti ẹ̀ ń ṣe àti tẹ́ǹtà nílé iṣẹ́ yín nígbà míì tájọmọ láǹfààní láti pàdé kí tí ó mọ̀kọ àtúngbọ olúwa rẹ̀ mí lẹ́kún ìdòwò lórúkọ tèmi ọ̀rẹ́bìnrin yín ọmọ kan báyìí bí ẹgbà gbèjọmọ ní dágbére pé ìrẹ́láfi pàdé lórí ètò yìí lọ́sẹ̀ tí ń bọ̀ ó dàbọ̀.

0: àdúrà ẹ náà wọn ti sọ ọrọ ọba díẹ la máa fún ní kálukú ní ọgbọn àmà àti òye ká máa fi bá yín lọ táwọn dẹ máa fi gbọ tí wa ikọ tèmi fẹẹ sọ ní ọrọ kí n kọkọ sọ nípa ọrọ ndó gómìnà lè sọ but gómìnà ò ṣe àti pàtó nínú apc èmi dẹ ń ra àwọn aráàlú tá a bá ń rò pé bóyá gómìnà ń ṣe gómìnà ayédàtiwa bóyá ń ṣe antipati èmi ò gbà yẹn gbọ ẹ má jẹ ká máa ro nǹkan tí àbá ti gbọ àbí nǹkan tí àbá ti rí nínú òṣèlú yẹn kò sàn mo dẹ rọ ìjọba president wa babawa tinubu lórí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà kì í ṣe nǹkan tí wọn ò lè sọ owó epo di ẹ̀rọ fún ọmọ orílẹ̀‐èdè nàìjíríà kọjá kí àtúnṣe yẹn kó wà kan tó dìṣọ election 2027 kọ jẹ́ kí epo yìí kó lọlẹ̀ òun ni àwa aráàlú òun ni à ń wò kí mùtùmùtù ẹ̀ fi ń kárí ilé tó ń kárí oko kọ́ dẹ̀ jẹ́ kí gbogbo nǹkan tó lọ òkè yìí kó lọlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà kó rọjọba ìpínlẹ̀ ondo èkìtì lórí apc kan tó kó ṣe yẹ kan tó kọ́ dẹ̀ ọlọ́wà dẹ̀jẹ̀ kó dáa ẹ̀kọ́ ètò
1: ọlọ́wà
2: ẹ máa kó ètò
1: ọlọ́run
2: orúkọ mi ní ọ̀tẹ́rùkọ ambrose látàkùn ládùúgbòjọ́ka
1: ẹ̀yìn
2: méjìdí tó wà mẹ́ ìbànújẹ́ yóò ní báyìí o
1: ṣe
2: rí ààrẹ wa sọ́sídì tó yọ kúrò lóṣù kan yẹn kí ló dé tó sọ́sídì lójú kan yẹn kí ló dé tó kúkú sọ́sídì epo máa lọ torí jìyà epo yẹn là ń jẹ gbà tó yọ sọ́sídì ti wàhálà dé tí gbogbo wọn sí ó dàbẹ̀ ni pé lóòótọ́ fẹ́ẹ́ sọsídì fojú kan báyìí yan òyan ọ̀rọ̀ wa onínẹ́kò
1: sọ́ọ̀tì pẹ́ẹ́mù nàìjíríà o
2: ìdínkù náà kò yọ ìdínú ẹ̀ yọ kúrò kádẹ̀ tún máa ra yẹn ní 1000 ẹ̀ kí gbogbo nǹkan ilé kó rọrùn kí sìmẹ́ǹtì gbogbo kó lẹ́sì ẹ̀ ó mọ̀ pé sọsídì tó yọ yẹn ló jẹ wá níyà láti gbà tó di wa níjọba kó ṣe ìjọba ẹ̀ dáadáa kó rà wá mẹ̀kúnnù lọ́rùn.
1: Ẹ ṣeun fún èrò tiyín. Ẹ jẹ́ kí n ti ojú òpó ọ̀hún fún ìṣẹ́jú bíi mélòó kan. Kí n lọ mú àwọn àlàyé àti èrò àwọn aráalé tí wọ́n fi sójú òpó Facebook. Akinyele Blessing wọ́n kí wa. Wọ́n ní NNPC nìkan ló fẹ́ máa tà á. Wọ́n ní ọ̀rọ̀ yìí já sí wípé àdápadà ìrànwọ́ orí epo nìyí o. Ìjọba àpapọ̀ ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn. Ẹ ṣeun Akinyele Blessing mo rọwọ yín gbadamọsí e olúwa ṣẹgun tami wọn kí wa wọn ni wọn gbé kùdùsì fún yín ẹ ṣeun chaplain jonathan akú ọmọ àwọn náà kí wa láti ojú òpó facebook yomi akinde wọn ní gbogbo ìlànà ètò ìjọba láti mú kí nǹkan rọṣọ mọ fún àwọn ọmọ nàìjíríà láti mú kí àdínkù dé bá iye owó ohun èlò lọjà ló dàbí wípé wọn fi òrí lẹ kọbọ lójú ni ó ní kódà bí ìgbà tí wọn bá ń kí àtikún àtíkè sójú èèyàn ni wọn ní awúrúju ni wípé ohun tó ṣokùnfà àlékún owó ohun èlò gan ni bí owó ọkọ ṣe gbé sókè gegele látàrí bí wọn ti yọ owó látàrí bí owó epo ṣe gbé sókè gegele wọn ní ẹdínwó náírà 84 lórí jálá epo kan tí ìjọba kéde wípé kẹ́nẹ́npc ẹ̀ máa tà wọn léyìí tí ó máa túmọ̀ sí wípé láti lọ rà á gan pọ́n tó máa san bí 100 naira wọn ní kí wá gan ni ẹ̀dínwó tí wọ́n ń sọ láti iléeṣẹ́ ìtajà epo nnpcl wọn ní fún ìdí wọn ní kódà kò sí àwọn ilé ìtajà epo nnpcl láwọn ìlú káàkiri lórílẹ̀‐èdè nàìjíríà wọn ní èyí gan ló kù díẹ̀ káàtó bákan náà wọn tún mẹnu ba ohun tó ní ṣe pẹ̀lú àwọn ọkọ̀ tí ń lo afẹ́fẹ́ gáàsì yan cng wọn ní awúrúju pátápátá gbà náà ló wà ń bẹ̀ wípé àti ṣe àyípadà ọkọ̀ gan sí ìdí máa lo afẹ́fẹ́ gáàsì wípé kò sèsoore wọn ní kò sí bí ààrẹ bọ́lá tinubu ti ṣe máa jáwé olúborí lọ tààrà láwọn ìpínlẹ̀ méjì ọ̀rọ̀ tí wọ́n sọ ó pọ̀ gan ìyẹn honorable ẹ̀yún alàgbà yomi akinde ẹ ṣe mo rọwọ́ yín láti ojú òpó facebook ọláìtàn zagaza abiola àwọn náà kí wa láti ojú òpó facebook ńlẹ̀ ṣeun wọn làwọn ń wòran wa ketekete wọn ní ìgbésẹ̀ ìjọba àpapọ̀ ló fara pẹ́ dídá owó ìrànwọ́ orí epo padà nítorí àwọn ò mọ ohun tí wọ́n ń pè ní discount yẹn ríra epo lẹ́dínwó bí kì í bá ṣe ohun tó ní ṣe pẹ̀lú dídá owó ìrànwọ́ orí epo padà ó dà ìyẹn jẹ́ èrò tiyín láti ojú òpó facebook ẹ jẹ́ nǹkan já sójú òpó báyìí ìyẹn 0706 677 1822 ẹ̀ ló ẹ̀ ti wọlé o ẹ̀ ló
0: sà
1: ẹ̀ ṣe mò ń gbọ́ yín.
3: ma ku eto
1: e seun
3: olorun ma ni ba laka yin je
1: ami ateyin na
3: so n de lo pe lati joka
1: mo n gbo yin
3: ele ti mo fe da si temi ni awon governor won so ba fe so wa so wa ko bo 1 million wa ko bo 2 million e jo ja ni ko lo fe dibo ni that that be work of fe won fe boku so nrin yan kon kon so kon ma te bo ni
4: I'm going to go to the hospital. Àwọn gómìnà tí ò jẹ́ ní tán ní ipò 500 ní pèsè wọn tán fún ààrẹ ní wọn gara tí wọn million votes ẹ̀kún wọn ti gbéra wọn ṣubú so ọmọ nàìjíríà tó bá da january 15 lágbára lọ́wọ́n àfìbò sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni kò sí ọgbọ́n fún wọn léta nàìjíríà ti máa decide dátẹ̀lẹ́ ìyá ẹ̀jẹ̀ nípa ti women leader tó ń sọ̀rọ̀ lóòndó pété iṣẹ́ òun fúnra ọ̀rẹ́ àti pátì tí wé kí ń ṣe lábújá àkàtà ààrẹ ló wà àkàtà ààrẹ rí lójoojúmọ́ òun wá ń sọ wípé wọ́n ṣe ní òǹdó tètè ń kọ̀m̀pléè tó kò sí kọ̀kọ̀kan tó kọ̀m̀pléè fún ọmọ nàìjíríà máa sọ̀rọ̀ lágbára ọlọ́run ẹ ṣe.
1: ẹ ṣeun fún èrò tiyín ẹ lóòrẹ ti wọlé o.
5: mo kí ẹyin ọjọgbọn méjèèjì.
1: ẹ ṣeun.
6: ẹ ṣeun.
5: gbẹ̀ngàn alátókè àrò.
1: tó ń gbọ́ yín.
6: ẹ gbọ́ ọ̀lẹ́ sọ.
5: kọ́mọdé obìnrin bí àtinúta láṣìlẹ̀ jẹ́ sáré bá mi ṣe ìṣirò kékeré kan.
6: ó dá o.
5: ẹ jọ ààrẹ ní ilẹ̀ nfc wọn tó ọmọdé já ní ₦50 sí ₦60 lórí lítà epo kan. wọ́n dẹ̀ ní nfc náà máa ma ríra. bóyá arọ ni bóyá òótọ́ ni mo tẹ̀ tún ka nínú ìròyìn kan lórí facebook láàárọ̀ pé wọ́n ní àwọn tó máa ra ní nfc kan tó bá wà lórí áàpù ni. mọ̀ bóyá wá arọ ni bóyá òótọ́ mi ti lè sọ. ẹ jọ tí n bá ń gbé ní ọ̀dà tí mo bá ń gbé ní ọ̀dà tí mo dẹ̀ ń ṣiṣẹ́ ta sí tí mo fi ta sí ìmìnà nepa round about sí ìlú ọ̀dà mo ń lọ mo ń bọ̀. àwọn iléepo tó wà ní ọ̀dà road gbogbo wọn wọ́n ń tepo ní wọ́n fọ̀. nnpc wá wà ní express nnpc wá ń tepo ní 1350 discounted rate fún àwọn ọmọ nàìjíríà. ẹ jọ ṣé wá possible kí n wá fi epo wọn fọ sílẹ̀ ní ọ̀dà road kí n wá lọ sí express iléṣà road ìsọfúnfẹ́ lọ ra ẹ̀dínwó epo 1350. ẹjọ tí mo bá lọ ra 50,000 litres tí mo bá lọ ra 50,000 tí mo bá lọ ra 50 litres sínú mọ́tò mi ó túmọ̀ sí pé 50 naira yẹn wá fún mi ìjọba fún mi discount 2,500 naira. and láti ọ̀dà lọ sí nnpc express màá lo epo 3 litres lọ at the rate of 1,350 ó túmọ̀ sí pé 3 litres yẹn ó jẹ́ 3,950. màá tún gbéra láti bẹ̀rẹ̀ màá tún máa padà bọ̀ síbi tí mo rúùtù tí mo ná ní ọ̀dà rò sí nepa round about
6: màá
5: tún lo ànọ́dẹ epo 3 litres again 3,950 màá tún lo wá padà wá síbi tí mo ti rúùtù tí mo ná. ẹjọ bá mi ṣí méjèèjì papọ̀ ó jẹ 7,900. ẹjọ tí ó jẹ pé omi ò kú lórí tọpọlọ mi ò yòrò ṣé kí n bá kú fẹ̀fọ́ epo ni wọ́n fọ̀ lọ́dà rò ṣé kò bẹ́tà ju pé kí n lọ ra epo ní discounted 50 litres at the discounted rate of 2005 kí ìjọba lu epo almost 8,000 bọ̀. wàhálà ìjọba yóò tí òkò wọ́n ti dórí ta kò yé wọn mọ́. ọ̀rọ̀ pọ̀ tí mo fẹ́ sọ bọ̀tẹ̀ tó rà àkókò tó mọ̀ ẹ̀pẹ́ mi sọ láti látún dẹmọ díẹ̀ ẹ̀kú ètò.
1: ẹ ṣeun fún èrò tiyín ẹ jẹ́ kí àtẹ̀wájú 0706-677-1822 tàbí 0805-551-1110 Abidakun Emmanuel wọn ní ìjọba APC ti já àwọn ọmọ Nàìjíríà kulẹ̀ nípa àwọn ìlérí tí wọ́n ṣe fún àwọn ọmọ Nàìjíríà. Wọ́n ní kí àwọn ọmọ Nàìjíríà kí wọ́n lajú wọn lẹ̀ ìyàn jẹ́ èrò tiwọn láti ojú òpó Facebook. Hello, ẹ ti wọlé o.
7: Hello, ẹ kúrò
1: lẹ. Ẹ kúrò lẹ, sir.
6: Hello.
1: Hello, mo ń gbọ́ yín.
7: Ẹ̀jẹ̀ máa fún yàrá 2 minutes to for everybody.
1: Ẹ ṣeun fún èrò tiyín. Hello, ẹ ti wọlé o.
8: Hello, ẹ kú ètò.
1: ẹṣeun
6: engineer kasafa adigun lati ayede ogbese
1: o n gbọ yin
6: ọrọ ti ọrọ gọmọ ẹ ni mo fẹ sọ londo ti ti ẹ tawọn kan fi ẹsọ kan gọmọ wa londo ti ti pe o se antipati bi oju ti temi o gọmọ raye o lo rai lati negotiate pẹlu awọn pipo yẹn because o wa ipo fun president tinubu ni 2027 ni ti o ba laye ki president tinubu o jawe ori 2027 ẹnu rẹ o ni tẹrọ ni ondo state so nkan to si yẹn nkan to gboju mi loju ti temi ni o ìkejì mo fẹ sọrọ sí ni pé àwọn gómìnà tí wọn ní fẹ àfẹ kó ìbò fún tinubu ní tẹnu tẹ ìbò fún ní sáà gẹgẹ ní ọgá tó fẹ tẹ ìbò fún tinubu ní débi iṣẹ ọwọ tinubu lè jẹ káwọn èèyàn tẹ ìbò fún ní ọdẹ sísẹmù
1: ọkọ
6: tí ó ń sọ yẹn ó kàn sọ lásánlásán ni iṣẹ wọn bàbá ní èdè fún tẹ ìbò fún lóńdó tẹ tí ó tó bá fẹ jẹ fún tẹ ìbò déhùn iṣẹ tó bá ṣe ní ògbódé rẹ tó mo kí yẹ pé tó mo rẹ kí ọgá wa tó wà nínú agodo bẹẹ náà o ẹ ní sọrọ sẹkú ẹ mọ sọrọ sẹkú náà ni o tó mo kí yẹ pé tó gan.
1: Ó lè gbé àmẹnubà ọ̀rọ̀ àwọn gómìnà tó fẹ́ kó ìbò fún ọ̀la rẹ̀.
8: Ìyẹn ló ń ta àwọn
1: ẹ̀yọ́. Bẹ́ẹ̀ mọ bí sí àwọn èèyàn wá ti wú ọ̀rọ̀ yẹn síta. A ti mẹ́nubà láwọn ètò wa sẹ́yìn ṣùgbọ́n ó tún padà wá lónìí. Láti ojú òpó Facebook, Olúṣọlá Ọmọ́táyọ̀ Ògúnmọ́lá, wọ́n ní ẹ kúrò lẹ́ atọ́kùn. Wọ́n ní bó tilẹ̀ wọ́n ní bí àwọn ọmọ Nàìjíríà bá fi ìbò gbé ààrẹ mi wọlé lọ́dún 2027. Wọ́n ní ṣáà ti gbàgbé wípé kì í ṣe ààrẹ nìkan ní ń dáṣe ìjọba. Ibo làwọn mínísítà wà, ibo làwọn aṣòfin, ibo náà wà. Ó ní bí àwọn wọ̀nyí ò bá ní àyípadà ọkàn tó dáa, ó ṣeéṣe kí ààrẹ mi tó bá débẹ̀ gan kó má ṣe tó. Ẹ ṣeun fún èrò tiyín o lójú òpó Facebook. Olúṣọlá Ọmọ́táyọ̀ Ògúnmọ́lá. Hello, ẹ ti wọlé o.
9: Hello.
1: Mo ń gbọ́ yín.
8: Mo ń gbọ́ yín.
9: Ẹ ṣe àpadà fún ètò.
1: Ẹ ṣe àdúrà
9: lẹ. Gbogbo ètò káyìn dára ń tèmi. Òun ni pé ọ̀rọ̀ gbénigbéni kan ń gbèyàn yìí. Sábà sọ pé ìjọba mi ìtú wa báyìí kí wọ́n dá màá tún padà kí wọ́n dá gbogbo ẹ̀ tún padà. Ṣé ọ̀rọ̀ epo yìí la fẹ́ la máa jókòó tì? Torí ẹjẹ́ káàrò ní méjèèjì o ká ní pẹ́ kẹ́nìkan ẹni kó wọlé òun dáadáa sọ sí ìjì padà ẹnìkan ni ò ní dá padà ẹnìkan ni ò ní ṣe àlàáfíà ní ká bèrè fún lórílẹ̀-èdè yìí o tó bá bẹ̀rẹ̀ ìjọ gan kìnnàpù èèyàn tó ń ba 6 million lọ́wọ́ èèyàn 10 million ń bò láti fẹ́ rí ẹjẹ́ ká máa ronú kó lónìí pàṣẹ máa tara àtakò oríṣiríṣi ní ọ̀kan tí ń pín bá rogo ní 2000 tí wọ́n gbé mi ó tẹ́ mi lọ́rùn o ó tẹ́ mi lọ́rùn tèmi tá ò lè sọ pé kẹ́nìkan padà ń pè kókó máa lù wọlé kókó ẹ ká má lè lọ pé.
1: Èyàn jẹ́ ẹ ṣeun èyàn jẹ́ èrò tiyín lápá àtibẹ̀. Hello, ẹ ti wọlé o.
10: Hello, ẹ kúrò lẹ.
1: Ẹ kúrò lẹ.
10: Ẹ fún ètò sà.
1: Ẹ ṣeun ọlọ́dà
10: ló ń sọ. Àwọn bèbè mo ti rẹ kú sí ẹ̀kọ́ ọ̀rọ̀ púpọ̀.
8: Ẹ kúrò lẹ
10: sà. Ọlọ́run nípa làákàyè ní ẹ tún máa rí sọ.
8: Ẹ̀mí.
10: Bẹ́ẹ̀ni ọ̀rọ̀ nípa owó epo yẹn lè rí bẹ́ẹ̀ sọ. Tí bàbá sọ pé òyìnbó sọ $50, ìbò owó náà ni. Ṣé mo lè mú ọmọ mi tó jẹ́ kó wà ní primary school? Mo lè fún ní $50 tàbí $100. Ó máa wò pé kí ló fẹ́ fi ṣe ni? Ṣé máa sọ pé $50? Ìgbà tẹ débẹ̀ ẹ bá ipò $100 something. $185, $180. Ó ti $1,000. Kí ni ìṣẹ̀lẹ̀ wá sọ pé ẹ yọ ìpè ẹ fẹ́ fún wa ní discount $50? 2027 là ń dúró de bàbá. Ẹ jẹ́ kó dìgbà yẹn. Ọmọ Nàìjíríà ti dúró de wọn. Gbogbo awúrú ti tọ́ ṣe. Torí inú pé ìdìbò ti ń bọ̀ ṣùgbọ́n mò ń gbàdúrà kọ́ lọ́wọ́ kó jẹ́ kádìlí 2027 kó wá mọ̀ pé àwọn tó sọ pé wọ́n fẹ́ kó ìbò fún gómìnà pírẹ́sìdẹ̀ǹtì inú yẹn kó wá wò bóyá máa kó fún ọkàn wa nǹkan táwọn ọmọ nàìjíríà bá máa ṣe òun ló wà lọ́kàn wa ẹkú ètò.
1: Ẹ ṣeun fún èrò tiyín. Hello, ẹ ti wọlé o.
11: Ẹ kúrò lẹ.
1: Ẹ kúrò lẹ sá.
11: Mo fẹ́ kí àwọn tó wà ní àwọn guests wa ní house yẹn kí ni ìtumọ̀ kí ni ìyàtọ̀ ló tó wà láàrin discount àti subsidy. Torí kò yé mi èmi rò pé sọ́gbà dín 6 or 6 dozen ìfìyànjú dín wọ́n ní discount ni kì í ṣe subsidy. That 6% is a bit confused.
1: Ohun tí ohun tí
11: kí ni ìyàtọ̀ ẹ mo fẹ́ kọ́ defy kí ni tí èkejì ni pé kí ló dẹ́jú pé epo tó ń import àti ní ìta produce local ó tún jẹ́ iye kan náà là ń rà á. Ṣéjọba ìlú àṣẹṣẹ àpẹlú wa ṣó yẹ kó tún jẹ the same èyí tó pọlùsù lábẹlé àti ilé tó ń kó wọn láti òkè kò the same price náà tún tà fún wa ẹjọ orúkọ lójú ohun tí ìjọba ṣe ń lọ.
1: Tọ́ ohun tí àlàyé tí ìjọba ṣe nígbà tí wọ́n ń mẹ́nu ba àwọn àlàyé lórí àwọn ìlànà ètò láti mú kí nǹkan já wálẹ̀ ni wípé ẹ̀dínwó làwọn èèyàn fẹ́ máa ra epo kì í ṣe dídá owó ìrànwọ́ orí epo padà ìyẹn wọn ní discount ni kì í ṣe subsidy náà ni mo ṣe ní kí n tún mi padà mẹ́nu ba lẹ́ẹ̀kan sí. Tó bá sì ní àlàyé mi ń bẹ̀ boya ton ba tun pada se a tun fi to eyan mo Nigeria leti lati ju opo Facebook Adewuyi Akomolafi Abiodun won ni loni won la won gba ti alaye eleyi ti baba obembe se daada won ni koda alaye won bi pe bi nkan ti ri ni won ti so loni lori eto won ni atupale oro tin lo pe awon faramo nbe akin ele blessing awon na ti pada fi atise ranse sugun maka je ngba ele na elo eti wole
12: elo ko le o
8: ekrole
12: Mr. Fayeda ti owo
8: e kabo
12: kere igbekele ti yan ninu ijoba re o ti jakule only for example omo baba to ba tin ton mo e emi omo be lowo baba owo school fees lowo baba baba ni to di ba mo wa fun e e tun la o be re baba don deceive omo afae mo komo e mama so pe baba to hun ni pe baba dara dani e wo iya ipo afeyan to ba fe pa o toro e lani oile je to da igba to ta submit ni 850 o ta submit ni 13,500 owo ti won fi ya bi 10 bag fi ya bi 1 bag e jo e bi o padba fowo meke e wo ki igba in fact mo ti lebi ti sin Olorun le o fe lo 70 years mo koja 50 years oju olota mi ru ku ri to ba fe owo sebe 20,000 to sebe mo wa o pe iwo Olorun oju mi ri bele omo te yan bi ko e yo to mo abure to bi se admission in school eh we a o ko so wa wa mo Nigeria se bi 1 million ni 110 million tell you show you isa 10 million ari ari o ko
1: so wa wa mele gira o te be te no sa hello e ti wole o
13: hello e pe to e ko ataro
1: e ko le sa
13: mo ke ato party baba bebe o
8: e ko le sa yes sir
13: seri oro Nigeria ododo lo gbori le de le ke loju temi sugbon ododo ti so nu loro awon oloselu akwarawata ẹtàn ní gbogbo nǹkan tá à ń gbẹnu lé látàárọ ẹtàn ká kò sí nǹkan tá a lè fi qualify ju pé irọ pátápátá mo ti sọ lórí ètò yìí nígbà kan kó tó díẹ tó di pé àtìkù ń sọ mo ní tí ó bá kú díẹ tán máa dìbò mo ní wọn á bẹrẹ sí gbé àwọn ìgbésẹ tá a fi kan àwọn aráàlú jẹ tí ọrọ ìlú ò bá lè gbé ìgbésẹ tó tọ ó kù sọwọ wà irú ẹtàn búburú wo lélẹẹjọ kí ni discount kí ni subsidy ṣé ó yẹ kí sọbsidi gan wà lọrọ epo nàìjíríà ni kò sí nǹkan tó yẹ kó jẹ sọbsidi ẹ bá wà lámì epo kí ló kà wá pẹlú pé ibìkan epo àgbáyé tí wọn bá fẹ kán ta epo ní iye kán ta epo àgbáyé wọn àìsí wọn work lórí kọrẹnsì wa náà kó bá ti àgbáyé mu kí wọn lè máa bá pò ètì tó wípé wọn epo wọn wọn ni nígbà tó jẹ pé owó tí wọn ṣẹwó wọn ó wà ó tún ju ti amẹríkà ó ju ti dọlà ó ju ti pound àwa ti wá ń ta epo wa lọjọ àgbáyé mo mẹye tí owó jẹ nígbà tí Tinubu ko to debe 447 naira ewu 1000 plus now 1370 1800 e je ka sayin fe wa ka laju wa le ka dibo fun ebo ibo to ba to woli alkama lo npe lati joka
1: e ku se o e seun fun ero tin fun iseju kan tabi meji lati oju opo Facebook Abidakun Emmanuel won pada fi atejise sowo won ni awon eyan nla po nkan na yan kan koja lakoko yi won ni ki Olorun ba ko saanu wa won ni okan lara e ni ewa oro eleyameya tin da wa laamu liru ti won won ni egbe osulu APT ti ja awon Nigeria kule Senator Laitan Zagaza Abiola won ni osulu Are Tinubu ati Oyinbo eleyi ti awon Nigeria nlo won ni boya kawon ku lo wa iwe to nse atupale ede gesi tutun mi nitori pe ko ye won eun ti o nje edinwo ati rida owo iranwo ori epo pada yan discount ati subsidy won ni ko ye won mo bayi gege bi ero ti won loju opo Facebook o demo da isi Oluwafemi awon na ni awon se sadankata fun ilese Glo FM lero ti won won ni egbe osulu APC ti ton awon Nigeria je won la won o le duro ki 2027 o de o lati fi ero nu won han lasiko eto odibo iyan je ere o ti won lapa ati be e je n gba ipele elo ye ti wole o e seun
14: ẹ kúrò
1: ẹ̀lẹ́ orúkọ yín.
14: Mo
1: ń gbọ́ yín.
14: Bí sáàsì rí ààrẹ náà fẹ́ yọ nínú ẹkùn ẹ̀lú kọ̀ọ̀kan ẹ̀dá sí. Ọdún kìíní ààrẹ ọ̀yọ́ bí sáàsì lórí epo. Kéjì kò yọ lórí epo. Sọ wá dọdún kẹta
15: odun to koja ni are jade to so fun mo pe awon mo Nigeria n la inira koja pe kon jo kan dari ji un but ko so pe ko defense lori epo so election wa di January 16 are wa sise mo pe ye ko yo defense lori epo fun NPC ko si wa ama dibo ati gbo ade ti gba na awa na tun ma fi bo na be pada pe ko ma binu ko ati gbo na wole e ko eto
1: oda e seun fun alaye ti yin la ko ati be hello e ti wole
16: hello
1: e kuro le
16: oruko mi ni oterugu latagbe ladugo joka
1: ngbo
16: ti e ri are wa o ko tun fe dogbon to wa ni o fe fi 50 naira to yo kuro fe fi campaign to ba ku o ba ku ni 180 o ba ku petrol ni 180 ta ara 30 liters ni 5000 by now 30 liters 45000 now anji a se gogo lati gba aden so po mo wa ni baba omo yoruba ni o de fi aja ti gogo nko won be yen yen do won be yen awon mo ni o le se di bebere won e ba won ri gogo nko be yen o won lo file ka ti di omo du mi na won so be yen ni gba yen se ri nkan to to jere ba to so a se pe boji 2007 olohun ko to je mi gogo wa awon apc ti ja wa kale won ti ja mo Nigeria lule ese
1: kwetu iyan je ero ti won na lapa ati be e je mo boya mo le mu ipe eyo kan tabi meji si ah ki ma fe le ise lo lori eto agbagede oselu fun toni ni kan ni glow 99.1 fm e ti wole o
17: e ku ole sir e kwetu
1: e seun
17: yes sir
1: oruko
17: iyan mo kai oluwo seri ilu fi gbogbo ara ro nlo ugbo kalupeta are to gbogbo awon kalupeta e ka ta ku awon jeju ala awon to tulo kini ta ri abale ni na o mete ta to wa loke oju temi o are ni o da ko si bo ko lohun ran wa lowo ko lohun ba yi won lokan pada ko le ko to ko
1: ata ko sha nu awon omo Nigeria e ko to e seun fun idase ah ipe to keyin e ba mi se lori soki hello
18: e ko le
1: e kuro le sir
18: baba mi wa ni
1: ami oruko yin
18: kaade ami soro gbe lo soro lati akure
1: ngbo yin
18: gbogbo nkan to sun sele yi gbogbo awon to pariwo pe awon te ba bo na re dj yi tani o ti se joba ti fun bo ka bere fun anu olorun ka bere fun anu olorun ni ki gbogbo wa lo bere fun o se nikan to fe ko se angel nikan to nbo ti se pe ki anu olorun wa lati gba aye ta ti gbominira Nigeria la ti ri ijoba adari ko so titi di oni ki gbogbo wa ka pada se so olodumare o ni pataki ko to le yan bi isoro aye wa e se
1: e seun fun idase ti yin mo dupe popo lowo eyin ti ewa adasi to fun toni eyin ti en fi atije sowo ni oju opo Facebook gbogbo imo ki lapa ati be bakan na eyin ti e gbianju te pe wa e seun se mo moriri ikupa yin lori eto gbagede oselu losose ati eyin na ti e se lori ofe ati fi iroyin lede lori eto bakan na ni mo dupe lowo honorable Larry Ogushoye commissioner fi toro intele ri ni ipinle Ekiti ti won si ti fi gba kan ri je omo ile igbimo asofin ni ipinle Ekiti e seun ti e darapo mo wa loni bakan na awon ba niran bembe ileti tun lo
19: to akin atokun ekun latare sikuse
1: eseun
19: akin ara le o fun gbogbo gba wa lagboro olohun awon na latujo peju lose to nbo eseun
1: eto gbagede oselu a oni remoju bayi lo ni kan ni glow 99.1 fm fun tose to fun tose yi to ba di lose tin bo lagbara olohun to ba di lojo aiku a tu jijo fa iku degbera ni bi ti a ti ma siri awon isuyo tin lo lagbon oselu tabi leka isejoba Nigeria oni baje ipinle Ondo ko ni daru Adebowale Olaseni loruko ti mo nje e ku kale

kí n pe ẹ kú dédé àkóyò ẹ káàbọ̀ sórí akọ̀tún ètò orin àtijọ́ ìkànnì bàbá àwọn kan náà ni ẹ ti ń gbọ́ wa gbádùn ẹ kú ìsinmi òní lágbára lọ́wọ́ ọlọ́run èyí kò ní jẹ́ àṣemọ fún kó wa wa ètò orin àtijọ́ ló tún gbìnàyà báyìí nìkànnì glow 99.1 fm ìjàpọ̀ state àkúrẹ́ lọ́jọ́ ọjọ́ mẹ́jọ mẹ́jọ náà ni ẹ mọ́ láǹfààní láti mọ pàdé mi níbi tí àtijọ́ ń ṣe àgbéyẹ̀wò àwọn orin àtijọ́ léyìí tí àwọn àgbàgbọ́ ọkọrin ilẹ̀ yorùbá tí wọ́n ti kọ láti ìgbà ìwásẹ̀wá a ti mú ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin wá bá ti mú àwọn olórin fuji àmáwọn olórin jùjú àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ mo wá ń kí wa lórúkọ lọ́gàálọ́gàá nìkan ìta wáyé lórúkọ aláṣẹ àti apàṣẹ kan nìyí dókítà káyọ̀dé ezekiel akande lórúkọ olóòtú ètò yìí lórúkọ èmi fúnra mi tí mò ń tukọ̀ ètò olúwarẹ̀mí lẹ́kún ìdòwú lórúkọ tèmi o mo kí n gbé ẹ káàbọ̀ sórí akọ̀tún ètò yìí ṣe dáadáa lẹwà ṣàlàáfíà ńlá báyìí ẹwọn kan kẹ fìdílé tàbí kẹ fìdílé kan ká tún jọ gbọ orin tá a tún mú wa fọyín lónìí

Dókítà Victor Abimbola Olaya OON ni wọ́n bí ní ọjọ́ kọkànlé ní ọgbọ̀n oṣù kejìlá ọdún 1930 nílùú Calabar nípínlẹ̀ Cross River. Àwọn òbí bàbá Victor Olaya àwọn ṣàbíyamọ lọ́pọ̀lọpọ̀ torí pé ipò ogun iná ni bàbá yìí tó tò sí nínú àwọn ọmọ mẹ́rìnléníogún tí òbí wọn bí. Nígbàtí wọ́n ń dàgbà wọ́n gba ìwé láti wá kẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ kan ní orílẹ̀-èdè Amẹ́ríkà láti kọ́ ìmọ̀ civil engineering, ṣùgbọ́n látàrí ìfẹ́ tí wọ́n ní sí orin kíkọ wọ́n pa ètò ẹ̀kọ́ civil engineering, wọ́n pa tì sẹ́gbẹ́ kan, wọ́n sì mú iṣẹ́ orin lọ́kùnkúndùn. Wọ́n kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ orin kíkọ. Bàbá yìí wà ní ẹni ọdún 29 nígbà tí orúkọ wọn bẹ̀rẹ̀ sí ní gbajúgbajà. Kí wá nìdí abájọ? Torí pé wọ́n kọrin nígbà tí ilẹ̀ Nàìjíríà tí ó gba òmìnira ní ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 1960. Ọ̀pọ̀lọpọ̀ àmì ẹ̀yẹ iná ni bàbá yìí tí ó gbà nígbà ayé rẹ̀ o. Lára àwọn àmì ẹ̀yẹ tí bàbá yìí ẹyún bàbá Victor Olaya tó gbà ni àmì ẹ̀yẹ Order of the Niger OON tíjọba àpapọ̀ ilẹ̀ yìí ti ó fún wọn. Lára àwọn orin bàbá yìí náà ni ìlúle, ọmọ pupa, Èkìtì iná bí mi, ọ̀rọ̀ àjọsọ, Áfíríkà olófòfo, ṣe fún mi, orúkú tindítindí, pambótó ribótó, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbàtí bàbá yìí tí ó wà láyé, wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìyàwó. Lára àwọn ọmọ tí Ọlọ́run fún wọn ni olóògbé Mojí Ọláìyá, tí òun náà jẹ́ òṣèré orí ìtàgé nígbà ayé rẹ̀. Bàbá Victor Ọláìyá ó san gbèsè tó jẹ ikú ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún 2020 lẹ́ni ọdún 89 years. Ọ̀kanòjọ̀kan àwọn orin bàbá yìí náà ni a mọ̀ mú wa fún yín. Láàkó yìí, mo kí yín, ẹ kú kalẹ̀.

0: ayẹyẹ wọn tán wọn bomi ayé sanra adé fúgbà tí sawo ọmọ ìyá tán ìtàn nímú ní ìtàn ohun agbáyé ṣe ní kù lẹ́yìn ẹni
1: ẹna
0: ó dé agbangba buri yangbe to kami lutiti atoto dere tin fogbo igbayese igbayese awon akoni ro ni jaso akoni oni odua Eto akoni odua yo mo kuriri latago nile se igbo safefe glow 99.1 fm ijapo nilu akure ni gogoju aje monday bere latago mejo abo asale sago mesa abo asale ori eto yi le o ti mo gboda awon akoni ile yoruba ti won ti gbaye lapakata bomi ojo abi won iwa ti gbaye se won loke ipe a bibilia ti bebe lo akoni odua omode lolorin agba lo nitan olu omo femi ogunda isi apede bi ene layin agbolohun bi oje kakakakake ibi ti oro kamare laya kakaka elede to mede tin felegede jegede apede dele elede to mede
2: kaikaika
0: akiyemi michael baba ilara na yo mo ko mo lupo bo lori eto ohun akoni odua
3: abe ti sunu le ni ti le sun o da eto
4: In a world full of noise, confusion, and endless pressure, there comes a moment where you must look within. Welcome to a new dimension of growth, a rebirth of purpose. Formerly known as Fire Within, now transformed into something deeper, stronger, intentional, mindful capital. Mindful capital, a sacred space where your mind is sharpened, your spirit is awakened, and your path to wealth, clarity, and inner strength is revealed. Join our spiritual teacher, Dr. Ezekiel Akonde, and your host, the voice of insight, Ayobami Enitilo, as they guide you through powerful teachings, mind renewal, and practical wisdom for living a fulfilled life. Every Monday from 9:30 p.m. to 10:30 p.m. on Glow 99.1 FM, step into your higher self, because true wealth begins from within. Mindful capital, build your mind, master your life.
5: Lójoojúmọ́ làwọn ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ lóríṣiríṣi káàkiri àwùjọ wa tó ń fẹ́ àbójútó àti àkíyèsí ìdí nìyí tí kan ní Glow 99.1 FM ìjàpọ̀ Estate Àkúrẹ́ fi gbé ètò kan kalẹ̀ tá a pè ní láwùjọ lọ́jọ́ Ìṣẹ́gun àti Ọjọ́bọ̀ láago mẹ́wàá òwúrọ̀ sí méjìlá ọ̀sán.
6: Ẹ pàdé àwọn atọ́kùn tó dáńtọ́ níbi tí wọn yóò ti máa tọ́kùn ètò náà pẹ̀lú ìrírí tó jinlẹ̀ àti àníkùn yé. Sójú náà ti mú ìdàgbàsókè tó múnádóko wá sí àwùjọ wa.
5: Lábala lábala lètò yìí pín sí ṣe bẹ́ẹ̀ mọ̀ pé ẹnu àgbàlóbi ti ń gbó ọ̀rọ̀ àgbà lábala àkọ́kọ́.
6: Bó ṣe ń lọ ló tẹ̀lé.
5: Abala ojú ọjà náà ń bẹ níbi tẹ́ ò ti mọ bójú ọjà ti rí. Abala tẹ́ ti pàdé àwọn alẹ́nulọ́rọ̀ láàrin ìlú ńbẹ pẹ̀lú àwọn àlàyé tó múnádóko.
6: Abala tẹ́yin olólùfẹ́ wa náà yóò ti máa fi ìmọ̀lára yín hàn lọ́nà tó bófinmu náà ń bẹ.
5: Ẹ̀yin ni kẹ mú kalẹ̀ owó àtọmọkájọ bójútó àwùjọ wa lọ́jọ́ Ìṣẹ́gun àti Ọjọ́bọ̀ láago mẹ́wàá òwúrọ̀ sí méjìlá ọ̀sán láwùjọ láwùjọ láwùjọ.
6: Tọ̀tẹ̀ yìí ó dùn yàtọ̀ torí pé tòní òjọ tàná tàná sì yàtọ̀ sí tọ̀la.
7: Ìgbà ìràwọ̀ kò lè mọ́lẹ̀ tó ṣùpá. Adé orí ọ̀pẹ òjò tẹyẹ kẹyẹ. Glow 99.1 FM.
8: You are listening to Glow 99.1 FM. Refreshing.

gbàbí má gbàbẹ gbàbẹ má gbàbí ibìkan lè yàn ó gbà táì débi àwọn rè ẹyà sọ wa kẹ polówó ọjà kájọ bùgbàjẹ lórí ìkànnì glo 99.1 FM ìjàpọ àkúrẹ onílé iṣẹ ńlá àti kéréje kéréje oníṣẹ ọwọ àtòṣìṣẹ ìjọba ẹjẹ àjọṣe ẹjẹ àjọṣe ẹjẹ àjọṣe. Àkójọpọ̀ ìròyìn ní tìbútòrò orílẹ̀-èdè wa la mú tọ̀yí wá.

ṣùgbọ́n ká tó máa lọ kókó ta mẹ́nuba rí lẹ́ẹ̀kan sí i. Ṣáájú ńlá tí mo ròyìn wá fún pé iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà ló ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn òṣìṣẹ́ rẹ̀ 30 láti lè mọ ṣe àmójútó lílo ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé ní gbígbójú agan tako ìgbésùnmọ̀mí ìṣẹ̀rùbàlú àti àwọn ìwà ipá míì láwùjọ. Tún mo ròyìn wá fún yín pe àjọ Serap n lo ti pe banki àpapọ̀ ilẹ̀ yìí lẹ́jọ́ lórí bí ó ti kùnà láti lè mọ ṣàlàyé nípa àwọn owó tí wọ́n ti àtọ́tọ̀ fún ètò ìdìbò àti àwọn owó míì tó jẹ́ ti àwọn aráàlú. Lákòótán láti mo ròyìn wá fún yín láti lè òkèèrè pé àwọn aláṣẹ ilẹ̀ Saudi Arabia tí wọ́n bẹ nígbọ̀nà pápákọ̀ òfurufú ni wọ́n ti mo ròyìn wá pé èèyàn 12 ló ti tàtẹ̀rù nípa nígbàtí èèyàn 99 sì ti fi ara pa nínú àkọlù léyìí tó wáyé ní pápákọ̀ òfurufú King Khalid ti ń bẹ ní Riyadh. Oníjù báyìí lọ lórí àkójọpọ̀ ìròyìn wa fúnra lónìí láti kan ní Glow 99.1 FM Ìjàpọ̀ Estate Àkúrẹ́ Ayọ̀bami ẹni ti lọ lólótú ìròyìn Olúwarẹ̀mílẹ́kún Ìdòwú lorúkọ tèmi. Ẹ ṣeun tẹ́ ẹ bá wa gbọ́ o, ó dàárọ̀ a kú ìsinmi lẹ́ẹ̀kan sí i.

orí rédíò wa Glow FM mo wà báyìí lórí ètò ìràwọ̀ ẹ̀dá. Mo kí ẹ̀yin tó jẹ́ pé ẹ mọ̀ pé wedding anniversary yín lónìí. Bákan náà mo dẹ̀ kí ẹ̀yin tó jẹ́ pé ẹ ṣọjọ́ ìbí lónìí, long life and prosperity. Ìràwọ̀ iná tó kanyáran, òun la fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀. Àti ìràwọ̀

iná tó gbóná riri lé o. Ǹjẹ́ àwọn méjèèjì lè fẹ́ ara wọn wálé fòsàn? Ní orúkọ àwọn aláṣẹ àti olùdarí Glo FM, mo

0: Ìràwọ̀ méjèèjì yìí ó jẹ́ ìràwọ̀ ìnáwó léfòsàn. Ṣùgbọ́n ìràwọ̀ kan ní agbára ju ìkan lọ. Àwọn méjèèjì yìí jẹ́ alágbára ìdá ènìyàn. Wọ́n sì jẹ́ ẹ̀dá tó ní ìgboyà. Akínkanjú ni àwọn méjèèjì wá léfòsàn. Ọ̀rọ̀ àwọn méjèèjì dàbí ọba ní ààfin ni o. Tí wọ́n bá máa fẹ́ ara wọn wá léfòsàn. Torí ọba ni àwọn méjèèjì. Ọba ni àwọn méjèèjì jẹ́ o. Ẹ jẹ́ ń kọ́kọ́ bẹ̀rẹ̀ àlàyé nípa ìṣesí àti ìhùwàsí wọn bóyá àwọn méjèèjì tí ẹ lè fẹ́ ara wọn. Ẹ jẹ́ kọ́kọ́ wo Aries, ìyẹn ìràwọ̀ iná tó kan yánran.
1: Àwọn tó bá dúró dòlo wa, a ó.
0: Ìràwọ̀ Aries jẹ́ ọ̀kan lára àwọn ẹ̀dá tí Elédùmarè fún ní agbára. Tí ó fún ní ẹ̀bùn. Ọpọlọ pípé àti onílàákàyè ni wọ́n.
1: Àwọn tó bá dúró dòlo wa, a ó tún agbára wọn ṣe.
2: Ṣé bá ṣàgbára
1: wọn? Wọ́n á fi yẹ kó kébé ìdí, wọ́n á sáré.
0: Kò sí nǹkan tí wọn kò lè fi làákàyè wọn dá lára o.
1: Ààrẹ kì yóò mú
2: wọn. Ọgbọ́n orí tẹ.
0: Púpọ̀ nínú wọn, wọn kò fẹ́ràn wàhálà, ṣùgbọ́n ṣáájẹ́ kọ́kọ́ délé iṣẹ́ àfáà Alhaji Jimo Kajogbola àṣẹ ọ̀rọ̀ kún fáyà kún tí ń bá padà dé àmọ́ tẹ̀síwájú.
1: Àṣírí ayé kan fi ẹni kankan.
2: Tó bá dúró dolú wa, wọn ò ní jó kún òfo láì.
3: Ẹ kaalẹ̀ bàbá.
4: Ẹ kaalẹ̀ o, gbogbo ibikíbi tẹ bá ti ń gbọ́ wa, àánú Ọlọ́run àtìlẹyìn Elédùmarè kó mọ bá gbogbo wa gbé.
3: Àmì ẹ dárúkọ yín fún àwọn ọmọ Nàìjíríà.
4: Orúkọ tèmi ni Alhaji Jimo Kajogbola tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí àṣẹ ọ̀rọ̀ kún fáyà kún wíbẹ̀ jẹ́bẹ̀ tọ́lọ́hun ni.
3: Láì fi ọ̀pápọ̀lọpọlọ péjò, ìbéèrè alákọ̀ọ́kọ́ ni wípé bí ọmọdé ṣe ń ní ogun, bẹ́ẹ̀ ni àgbàlagbà máa ní ogun, wọ́n á ní ogun ogun, kí ni wọ́n ń pè ní ogun?
4: A dúpẹ́ lọ́dọ̀ Elédùmarè, gbogbo tí máa ń jẹ́ ogun nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa, pàápàá jùlọ ní dédé àsìkò tẹ ń gbọ wà yìí níbikíbi tẹ bá ti ń gbọ wa. Ọlọ́run ọba ni ọba tí máa ṣẹ́gun fún ẹ̀dá. Ọlọ́run ọba kó bá wa rán màláíkà ìṣẹ́gun sí ẹnì kọ̀ọ̀kan wa kí Ọlọ́run bá wa ṣẹ́ ogun. Ètò wọn ń pè ní ogun wàhálà ìdààmú nínú ayé ni. Ẹnìkan ò ní ní ogun kó láṣeyọrí. A lè sọ wípé ogun fáléèyàn lógun ìdààmú ní jẹ́ bẹ́ẹ̀. Àwọn ogun yìí wá pín sí oríṣiríṣi tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń gbà kojú ogun. Ẹlòmíì, ó lè jẹ́ pé gbogbo ohun tí àwọn ẹgbẹ́ rẹ̀ ń ṣe bóyá ń kọ́sẹ́ ni, òun náà bá wọn kọ́sẹ́. Wọ́n ń kàwé, òun náà ń kàwé. Ṣùgbọ́n gbogbo ara tí àwọn èèyàn ń fi tí wọ́n dá nínú ayé òun ò ní rí ti ẹ̀dá. Àwọn èèyàn máa wò wípé a kìí kúkú ṣe pé kò kọ́sẹ́, kìí kúkú ṣe pé kò kàwé. Ọlọ́run ló mọ irú ogun tó kojú rẹ̀ tó jẹ́ pé kò lọ síwájú kò lọ sẹ́yìn, ojú kan náà ni ńbẹ̀ńbẹ̀. Ẹlòmíì, ogun ó ti dàgbà, ó ti kàwé, ó ti níṣẹ́ lọ́wọ́, ó lè jẹ́ ọkùnrin, ó lè jẹ́ obìnrin. Yóò wá wò wípé bí àwọn èèyàn ṣe ń sọ wípé obìnrin pọ̀ ń gbòòrò, obìnrin pọ̀ ń gbòòrò yìí. Kò wá ní rí alálùbáríkà obìnrin kan tí ó dúró tì í tó jẹ́ pé tó bá bá wọn sọ̀rọ̀ lénìí, tán bá làwọn gbà lénìí, tó bá fi máa tó bí ọ̀sẹ̀ kan sí ọ̀sẹ̀ kejì, bó bá perú ẹni bẹ́ẹ̀ kò ní dá lóhùn mọ́, kò ní wá kò ní rí mọ́. Wọ́n wá gbìyànjú lọ́tún, wọ́n á gbìyànjú lọ́sì, tí wọ́n bá mọ̀ wípé ogun ní ń dà á láàmú, ó lè máa bá a lọ bí títí ọjọ́ ò fi lọ mọ lọ́wọ́. Atọ́kùn, mo rí ẹni tó ti wà ní ọmọ 50 ọdún tó jẹ́ pé wọ́n sì ń sọ wípé kò tí ì ní ìyàwó àárọ̀ dalẹ́rí. Mo wá ni tó bá jẹ́ pé àwọn wọ̀nyí mọ̀ pé ogun ni ẹni yìí ń kojú ni, ogun lo nja ni won tete mo bi ti won wa oro re si ti won se kini ti won fi ba se ogun koda awon okunrin kan wa to je pe gbogbo aye ti gba wi pe eleyi o ko le se ko lanfani lati ba obirin se papo to si ja spe sibe sibe na won se n wa yawo fun bi won se nse won si nse ti aye ti e si n roju ka to wa so pe eni to lowo lowo o ni alafia o ni gbajuma be o si da pe lokunrin ko si obirin kan lati o duro ti dale ko si nkan kan to nse o ogun lo nja be na wa ni ti obirin seri ti obirin lo ti e wa lagbara ju gbogbo awon to nkoju ogun yi olodun da kan masala e ba wa se ogun na fun won nitori pe ki lo je ti won lagbara ju ni pe obirin lasiko o ni asiko to ye ki obirin ko ni oko o ni asiko to ye pe obirin o wa ni ojo ori ti o fi ma wo pe emi na fe loyun mo fe bimo asiko obirin yi pe lo elomi na ti wa wa nbe bayi nisin o ti wa logoji odun elomi ti koja ogoji odun ko ri oko kan ko duro ti lataro dale ogun lo njaru eni be be na ni ogun kari se kari je kari mu yi o lo nja elomi won ni ise baba baba o lo nko se wo mo se ngba ton o re ti wa se ni ti o gbe se fun ko o tun wa lo sibi ton ti mo nse awon oga gba mi oju re ni won so pe Mr. Alagbaja Mr. Alagbaja Mr. Alagbaja tele wa ni set afa se ni bi bayi ohun fun ara e won so se kini won ni wa fi lele sibe yo wa jade pelu fifo na owo nu le yo tan pada wole ogun lo njaru eni be to n ba tete mo wi pe ogun lo nja ohun yo tete gba ibi ti o ti ri isegun lo o po lori sirisi lori ogun tin ja omo edeyan abe olohun bo ti ma wa nje ogun olohun dakun ba wa se elomi de ni awon omo to bi olohun fi se ogun to nja already lati pe kon kawe already lati pe kon kose sugbon ele ton fi si bi ise ijekuje imukumu ni mu ele ton fi si lewe ijekuje imukumu egbekegbe lo lo re ko gbogboro awon nkan wonyen o wa je ogun ti nbenu aye ti e abe olohun gbogbo awa ta ngbo wa awon omo wa ma se won ni ogun ti o ja wa o ami ase edumare
0: to ba ti e je wa je pe oro ogun la le so ni wakati amo wi pe oro ogun ni ka so awon kan wa to je pe won ti e ni shop aimoye customer ta ma gba shop won koja won ma gba won awon ma gba shop won koja won ni riran ri onitan igba ti won ba ri lojo keji won ni ambo ni shop e ti e wa nje ogun lo nja iru eni be
4: ka be olohun oba ninu anu e olohun dakun ma mu wa o olohun dakun ma fa wa fun eni ti o mu wa
5: amen
4: nitori pe kini awa eyan yi awon eyan lo nso igba di ogbon awon araye lo nika nigbati eni eleni iranlowo dide lotun o dide lo si ni gbogbo nti awon aye ti won mo bere lowo e lo ninu sobu awon koja lo won koja bo koda nigba mi awon ti o ni nkan to ninu sobu ti won ton ba dodo won ton wa bere ti won ni won ton wa wa si odo ti e pe fun mi nkan bayi so yo wa lo reta fun awon yen o wa be ogun ni to ba ti wa ri be ma ya soto mo ya so si awon ti o fun oni maran lati wi pe ona to ma rin ni ti aye re no fi ma da ju bo se ro lo awon lo tele le lo to ba ti wa tele lo o da wa loju pe gbogbo wa gbogbo awon eda patapata la mo wi pe ko si bi ogun se le po to ko si bi ogun se lagbara to ti olohun oba wa to da wa ti o lagbara lati se ogun na olohun ba wa se ogun ti benu aye wa o
0: e wa yonda number yin fun awon omo Nigeria ti won ba fe gba imoran
4: number ti o de odo ti temi leleyi 080 64 64 87 87 49 49 49 abi ka pe 00 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 17 Ìyàtọ̀ ń bẹ láàrin ogun àti ẹ̀gún. Ṣùgbọ́n ẹni tí ẹ̀gún bá jà, ogun ló ń bá jà. Ẹni tí ogun bá jà, ó lè má jẹ ẹ̀gún. Ṣùgbọ́n tó bá ti di ogun, tó bá ti di ẹ̀gún, dájú Ọlọ́run ọba ní ń bá ní ṣẹ́gun ó ti di ogun. Abẹ Ọlọ́run ọba nínú àná ìyàtọ̀ tí wọ́n ń bẹ láàrin ogun àti ẹ̀gún ò ní wípé ogun le wá from nowhere tẹ̀yìn ò mọ̀ ó lè jẹ́bi tẹ́ ẹ mọ̀ ó lè jẹ́bi tí ẹ mọ̀ ó lè jẹ́bi tí ẹ mọ̀ ó lè jẹ́ láàrin àwùjọ ó lè jẹ́ láàrin àwọn tẹjọ́ ń ṣiṣẹ́ papọ̀ ogun lè dìde ń bẹ̀ ṣùgbọ́n ẹ̀gún ti ẹ̀ àṣẹ́lẹ̀ ni àbọ̀ wá bá ó lè jẹ́ pé ẹ̀gún tìdílé ni ó lè jẹ́ láàrin ti bàbá àti ìyá ni ní nǹkan tó ti ṣe sílẹ̀ ní nǹkan burúkú tó wá di ẹ̀gún lé wọn lórí àwọn wà jẹ́ ń bẹ̀ fúnra ara wọn àwọn ọmọ ọmọ jẹ́ ń bẹ̀ tí wọ́n bá wọ́nà láti pa ègún yẹn tí wọ́n bá wọ́nà láti pa rẹ́ bí ó sì máa lọ nù ìran wọn nìyẹn ẹnìkan máa ń sọ ó ní nídìílé àwọn tó bá ti di wípé wọ́n dàgbà wọ́n lọ bí 50 wọ́n lọ bí 60 wọ́n ti lọ nìyẹn bẹ́ẹ̀ ló ń ṣẹlẹ̀ sí ọkùnrin wọn bẹ́ẹ̀ ló ń ṣẹlẹ̀ sí obìnrin wọn títí ẹni tí ọlọ́run kọ́ lọ́gbọ́n nù wọ́n fi wá rìn lọ síbẹ̀ tán fi wá jẹ́ kámọ̀ pé ẹ̀gún ìdílé lélẹ́yìí àfitẹ́ bá parẹ́ bọ́ sì ti fún wọn ní márùn tí wọ́n parẹ́ ọlọ́run kádàrá kí ìgbésí ayé wọn máa tò lọ kọ́lọ́run jẹ́ kí ìgbésí ayé tiwa náà tò.
0: ìyẹn já sí pé ẹ̀gún ló máa ń dààmú ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n á sọ pé wọn kà ju primary school lọ ní ìdílé wọn.
4: Bẹ́ẹ̀ni ó ṣeéṣe kó já sí pé ẹ̀gún ló ń dà wọ́n láàmú. Àwọn ìdílé mi wà tó yẹ pé wọ́n lè má láǹfààní láti kà ju primary school lọ àbí secondary school lọ ìyẹn lè má jẹ́ ẹ̀gún kó jẹ́ pé ní ìdílé yẹn kó jẹ́ pé bí ọ̀rọ̀ nípa ẹ̀kọ́ kíkọ́ bó ṣe yé wọn mọ́ ní àwọn àsìkò ìgbà kan sẹ́yìn bí ọmọ bá ti ń parí primary school báyìí tó gbìyànjú tó lọ sí secondary school n tí ó kàn ni pé kan ni kó lọ mọ́kọ àbí kó lọ rè é kọ́sẹ́ ibi tó yé wọn mọ́ nígbà yẹn nìyẹn ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ̀gún ni tó bá jẹ́ pé ẹ̀gún ni so wọn ti ẹ̀ ní láǹfààní láti lọ jù bẹ́ẹ̀ yẹn lọ mọ́ ṣùgbọ́n tó bá jẹ́ pé ó kàn wá pé kò yé wọn ni tó àwọn yẹn tó bá ti wá ń yé wọn tó ń torí pé ọmọlágbájá ló lọ sùkúù ọmọlágbájá náà kàwé ọmọlágbájá di lọ́yà ọmọlágbádi kìnìún kan tí ò bá ti sí ẹ̀gún ńbẹ̀ àwọn náà lè da nǹkan yẹn lọ́la ṣùgbọ́n tí ẹ̀gún bá ti wọ̀ ń bẹ̀ wípé wọn ò ní gbérí nídìílé wọn wọn ò ní gbérí ni o eléyìí tó bá lòun fẹ́ fi tipátipá gbérí láì bọ́ ẹ̀gún yẹn kúrò ńbẹ̀ yóò tibẹ̀ máa lọ sí ìlú Arẹmọbọ ni.
0: Ẹ yọ̀ǹda nọ́mbà yín fún àwọn ọmọ Nàìjíríà.
4: Nọ́mbà tèmi ni
5: 08064874949.
4: 08064874949. Àbí kí a pé 070-17-19-07-86. Nọ́mbà wa nìyẹn.
6: Gbálẹ̀ ilé koko bíi pé kò ní dẹ̀rọ̀. Ilé ayé sì lè gbóná mọ́ni bíi kẹ́ni ó ronú àti gbọ̀run lọ. Kódà èèyàn lè máa rákò lójú náà àti dìde ọ̀la. Obìnrin lè wà nílé ọkọ fọ́jọ́ gbọ̀rọ̀ kó mọ̀ gbọ̀ pa tàbí po. Ìjákulẹ̀ Promise and Fail àmúbọ̀n rere àti bẹ́ẹ̀ lọ tún lè mọ bá ní fa. Ayé sì lè dunni lálàáfíà. Mọ̀ wá bẹ̀rù. Ibi wọn pa ọ wà ni wọn là ọ, wọn gbà ọ wà. Ọlọ́run Allah ló ní kọ́kọ́rọ́ tó lè sílẹ̀kùn dẹ́ra fẹ́ dà láyè lórí ogun kógun ìpèníjà ìṣòro ẹtì àìrí náà àìrí lò. Kẹ́ni ó gbọ́jà kalẹ̀ kó mọ́ tà àìláṣẹ yọrí ohun rere àti bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ó kàn sẹ́ni Ọlọ́run fi rán ni o kí wọ́n lè bọ́ ọbẹ̀ lọ́n lé lórí kí wọ́n sì ṣàyẹ̀wò kó lè mọ bí o ti ń bọ̀ ibi òde àti bí o ń lọ. Aláàjì Jimo Kajọ̀gbọ́là àṣẹ ọ̀rọ̀ kún fáyà kún ló kàn sí fẹ́bẹ̀ àdúrà àti gòkè ọlá ìdàláyé fàdúrà díra rẹ lámùrè kó n tó da ó mọ́ bàjẹ́ kó n tó kù díẹ̀ káàtó lè dára fún ọ. Ẹ̀rí ń bẹ pọ́rọ̀ rẹ yóò dayọ̀ nípasẹ̀ Ọlọ́run lọ́dọ̀ Aláàjì Jimo Kajọ̀gbọ́là tí wọ́n wà ní 12 Akọgun Fayeun Street Bọ́lájọ́ òkè Àró Lákùrẹ́ tàbí kó pè wọ́n sórí 0806-478-4949. Aláàjì Kajọ̀gbọ́là àṣẹ ọ̀rọ̀ kún fáyà kún wíbẹ̀ jẹ́bẹ̀ tọ́lọ́.

0: fún ìránṣẹ́ tó sọ wípé òun láàlà wípé bàtà ẹsẹ̀ nǹkan sọnù tí n bá padà dé màá tẹ̀síwájú. Mo máa sọ̀rọ̀ nípa ìtumọ̀ àlàyé. Ṣùgbọ́n jẹ́ déléeṣẹ́ àfá kọ̀ǹpútà mo ń bọ̀ ná. Ẹ̀kalẹ́ bàbá.
1: Ẹ̀kalẹ́ o olótù.
0: Kí ni orúkọ yín?
1: Orúkọ mi ni Alhaji Owóyemí Nasiru tí gbogbo ayé mọ̀ sí àfá kọ̀ǹpútà. Ojú ni mímì kì í ṣàì fàmọ̀ fọlọ́kọ.
0: Ẹ bá wa sọ̀rọ̀ nípa NIN.
1: Ẹ ṣeun gan olótù gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé most of the time ní alẹ́ Sunday by a máa ń dá ẹ̀yin ènìyàn lẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ NIN. NIN ni National Identity Number tó ṣe pàtàkì fún gbogbo yín láti ní. Yálà bọ̀ yẹ fẹ́ ṣe òwò ni, ẹ fẹ́ lọ school ni, àbẹ́ fẹ́ ṣe any kind of transaction, ẹ gbúdọ̀ ní NIN. Ẹlòmíì gan tẹ̀sọ́ pé òun ò fẹ́ ṣe NIN. A béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló dé, a sọ pé òun ti dàmúdàmúdàmú òun ò rí ṣe. Ẹlòmíì a sọ pé ó ti rẹ̀ òun, òun ti lọ ṣe níbì kan wọ̀ fún òun. Ẹ máa mi kàn pẹ̀lú ògo Ọlọ́run, ẹ máa bọ̀ lọ́dọ̀ àfá kọ̀ǹpútà lágbára Ọlọ́run ọba àbáyín ṣe.
0: Àwọn tí NIN ni wọ́n bá sọnù tí wọ́n bá fẹ́ gbà mí ìjẹ́ lè bá wọn gbà.
1: Pẹ̀lú ògo Ọlọ́run a máa bá yín gbà. Ẹ̀yin tẹ́ ti ṣe NIN rí tó yẹ pé ẹ rí mọ́ àbí ó ti sọnù ni ó fàyà ni ẹ fọ máṣọ ni ẹlòmíì gan àti ẹ̀túgbé NIN dání á ti bó kò tiẹ̀ mọ tó ṣe ẹ ṣáà máa bọ̀ lọ́dọ̀ àfá kọ̀ǹpútà pẹ̀lú ògo Ọlọ́run àbáyín ṣe.
0: Àwọn míì wà tó jẹ́ pé orúkọ tí wọ́n fi ilẹ̀ ń báǹkì yàtọ̀ sí ti NIN ìgbà tí wọ́n bá dé báǹkì wọ́n á lé wọn padà ǹjẹ́ ìyẹn ṣeéṣe bí.
1: Ẹ ṣeun gidi gan bẹ́ẹ̀ ṣe mọ̀ ní every weekend náà ta ṣe máa da yín lẹ́kọ̀ọ́ lórí ẹ̀nìyẹn. Ẹ̀yin tẹ́ ti ṣe NIN bóyá ẹni pè ní jà lórí ẹ̀ ní báǹkì fún àpẹẹrẹ nísìnyí ìwọ tó ń jẹ táyé ó wá lọ ń jẹ Taiwo. Kò dẹ̀ ń claim pé Taiwo yẹn ló correct. Whereas lórí NIN yẹn táyé ló lọ fi síbi bẹ̀. Ẹlòmíì gan àtẹ̀tùkọ̀ táyé ló lú. Èmi àfẹ́ kọ Kẹ́ndé á tún fi kọ Kẹ́nì. So tí eléyìí bá tàsíra wọn wọn lè má fún ẹ ní ẹ̀tọ́ ẹ ní ilé ìfowópamọ́sí o kò kí ń ṣe pé bóyá ayé ló ń ṣe o. So orúkọ tó wà ní báǹkì yẹn ó gbúdọ̀ papọ̀ mọ́ ti NIN yẹn kó tó lè rí ẹ̀tọ́ sí nǹkan tó fẹ́ àti date of birth tó ń lò ó gbúdọ̀ papọ̀ mọ́ ti NIN no matter what document tó bá ń lò ìbàjẹ́ BVN ìbàjẹ́ international passport ìbàjẹ́ driver license àbí any place ìbàjẹ́ ibi iṣẹ́ tó ti ń ṣiṣẹ́ títí tó fi kọ ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ ìjọba tẹ fẹ́ rìtáyà NIN ni yín gbúdọ̀ papọ̀ mọ́ ìwé tẹ fi sílẹ̀. So èyí la fi ń da yín lẹ́kọ̀ọ́ wípé bí wo bá fẹ́ ṣe NIN bí o tí ṣe rí farabalẹ̀ máa bọ̀ lọ́dọ̀ àfá kọ̀ǹpútà ẹni tó ní ọgbọ́n tó nímọ̀ tí ó lóye tọ́lọ́run bá jogún ẹ̀ fún. Àkọ́kọ́ wá béèrè lọ́wọ́ ẹ wípé ìwé wo ló ń lò tẹ́lẹ̀ ní school ẹ báwo ló ṣe kọ orúkọ ẹ ní báǹkì ẹ báwo ló ṣe torúkọ ẹ fún wa ní BVN ẹ ká wò ká tó lè ṣe registration fún ẹ gbogbo eléyìí ni ìpèníjà tí àwọn ènìyàn ní lórí NIN.
0: Ẹ yọ̀ǹda nọ́mbà yín fún ọmọ Nàìjíríà.
1: Ẹ ṣeun gidi gan nọ́mbà tèmi ni 0816-245-3103 lẹ́kàn sí 0816-245-3103.
0: Níbo ni ilé iṣẹ́ yín wà?
1: Ẹ ṣeun gidi gan ilé iṣẹ́ tèmi wà ní Wema Bank ẹgbẹ́ Wema Bank ní Obadi Shida Road. Ẹ̀yin tẹ́ ń gbọ́ mi láṣálẹ̀ bóyá òun bọ̀ láti orí omi ni ìlàjẹ́ ni òkìtì pupa ni Òǹdó ni ọ̀rẹ́ ni àbí ó wà ní àkùngbà títí dọ́wọ̀ àbí ẹni agbègbè tóhùn tẹ́ lè máa gbọ́ wa tẹ́ bá fẹ́ wá àfá kọ̀ǹpútà wa. Àfá kọ̀ǹpútà wà ní ìlú Àkúrẹ́. Àkúrẹ́ ní Obadi Shida Road. Wema Bank méjì ló wà ní ìlú Àkúrẹ́. Èkán wà ní Adégbọlá kò ń ṣe bíbẹ yẹn o. Anywhere tẹ bá ti ń bọ̀ ẹ sọ pé Wema Bank tó wà ní ọjà ọba lẹ̀ ń lọ. Tẹ bá dé Wema Bank ibi ọjà yẹn ẹ wá ṣọ́ra ẹ ti rọ àwọn ènìyàn wọn a máa fààyè lọ́tùtù lọ́sì ẹ tẹ rọ àwọn èèyàn gan wa ẹlòmíì lè sọ pé òun gan ni ìyàwó àfà eléyìí tó wà lẹ́gbẹ̀ẹ́ Wema Bank a sọ pé òun ni ìyàwó àfà ẹ má dá lóhùn ẹ sọ pé àfà gangan lè fẹ́ rí ẹ dẹ̀ tún rí signboard àpátákọ́ ajúwe wa tó kọ àfà kọ̀ǹpútà ibẹ̀ ni ọ́fíìsì tèmi wà. Nọ́mbà mi lẹ́kàn sí ni 0816-245-3103 lẹ́kàn sí 0816-245-3103.
0: awon ile ifowopamọ kan wa to je pe won ti ko gba wole ti owo awon kan wa nbe ti won ba fe gba ito won ti won ba wa sodo yin je le ba won gba bi
1: e seun gidugan bi awon Heritage Bank Enterprise Bank ati awon bebe lo to ye pe won ti ko gba wole boya o ni owo nbe tele ni oro yen gba ma bo lodo afa computer abi boya o se BVN yen ni ru awon bank ta nso yi o de fe correct date of birth aboruko ni ori BVN yen o de le lo ba won because o le lo ba any our bank boya o lo bank meji nisin o lo boya bi apoju o lo ba bi UBA o de tun lo Heritage o wa de UBA no fe change oruko e abi date of birth awon de ko lo se BVN fun e won ni de lohun wa so pe ko lo contact awon ton pe ni NIBSS ele ni awa nimo ni pe ta ni oye ni pe elomi o ti elomi ati sun ani se bi awon banki ti ko gba wole bawo lo se fe ro ohun gba n to ro olohun e ma mi kan e ma bo lodo afa computer yala boya o fe change oruko ni o wa need the newspaper won no go publicize the newspaper abi o fe se affidavit ni lati fi backup age ni ma bo lodo afa computer pelu ogo olohun a be se number temi lekan si 0816 245-3103.
0: Once again, 0816-245-3103. Mm, awon agunbaniro kan to wa to je pe won ti sin lo baba won tan to je pe won wa se kakiri elomi ti egbe CV lo bank olohun wa se nje won gba yan ni bank bi
1: to won ile ba fe wa se eh e ja koko bere lati NYSC NYSC National Youth Service Corps boy o te fe koko sin ilu e o fe lo fun service won ti mobilize any school o wa eni to gba ase gbunte to wa highly accredited ma bo lodo afa computer a ma be register NYSC NYSC de ri aridaju pe o ti se nkan ton pe ni NED NED yi o ni awon ajo to dale lati boju to project to se ni igba to wa ni high institution elomi ko se project anyhow awon need yi won ri daju pe no project e okun oju osu won so iyen lo ma to wa fun ile eto lati fi lo fun NYSC o tun fe wa se NYSC ri ari daju pe oruko to wa ni senate list e o ba NIN mu e ri pe NIN at NYSC o tun wa tu ni ajosepo be bi so e tun ri daju pe o ni ajosepo ko to di wi pe o register because to ba to stage yen won o ni allow e lati sin ilu e won o ni le wa opportunity lati register date of birth e oruko e ogbulo ba ti NYSC mu now boyo wa ti wa sin ilu e tan o wa n gbe CV kakiri o n gbe certificate kakiri pe o n wa ise online ni o ti le ri most of this ise nitori po bank o le ko shortboard sita nipo won wa yan awon reputable company o le ko sita so to ba ni the service ya fa computer ma bo ni obade sida legbewe ma bank pelu ogo olohun abe se then lekan si te ba n bo lodo mi te ba ri pe awon eyan n sin lona e ma mi ko en ko lo ba won security we ma bank yen ke so pe ejo n to ro olohun eju e shop afa computer fun wa pelu ogo olohun wa to yin si bibe
0: awon arugbo to fe gba eto won ti won ba wa sodo yin abi ti won ba pe yin je le lo le won
1: be ni awon lotu
0: ti won pe ni maybe
1: be Peter I am alive won fe mo boya e si wa ni laye ko nitori pe ijoba ko to le fun yin ni eto yin won fe mo pe ise ni yin si wa laye so e gbudo se capturing or fingerprint gbogbo ru ele ni a n se ni ile ise afa computer abi won to ti wa darugbo o de nilo service wa e le wa e le yoju eyan mo arugbo te n gbo e ran arugbo yin lowo e pe afa computer sorry number yi 0816 245-3103 lekan si 0816-245-3103 e pe wa a wa bo won arugbo yin se nine ni abi won fe se kokan lori iwe irina won e pe wa aba yin se then eyin principal te n gbo wa ni asale yi ateyin te ni lewe kereje kereje boya ninu abani abi ninu gberiko ni e pe afa computer ka wa bo omo yin se nine nitori pe opolopo elomi lo ma wa si school yin won fe se nine fun omo yen won lo gboruko won sira won emi oruko ni bati baba mu ko tun ni bati ya mu wa sa to oruko abi date of birth elomi a register yin omo yin won ni e ni ri won mo won ti lo niyan sugba wa ni oruko a ni ibise a de gbonte lagba olohun ba e po wa sori number wa abayin se fun akoto gbogbo nkan ta nso lo fun awon en to gbo ede yoruba binibi. My name is Alhaji Owoyemi Nasiru, popularly known as Afar Computer. I'm here tonight to give you enlightenment on NIN. If you have not been registered for NIN, contact Alhaji Owoyemi Ventures. We will do that for you. Or probably you have challenges relating to your date of birth or name on your international passport or bank. Contact Afar Computer because we are skilled, we are licensed, and we are capable to do that for you. Thank you.
0: Tí wọ́n bá pè yín ní ọ̀wọ̀ pé kẹ́ wá ṣe N9 ẹ̀ ń jẹ́ lè lọ bí.
1: Pẹ̀lú ògo ọlọ́run kò síbi.

0: pẹ̀yìn lọ́jọ́ mi ẹ̀ máa dá wa lóhùn.
1: Pẹ̀lú ògo ọlọ́run ló tu a máa dá yín lóhùn.
0: Ẹ dárúkọ yín fún àwọn ọmọ Nàìjíríà.
1: Orúkọ mi lẹ́kan sí ni 0816-245-3103. Pẹ̀lú ògo ọlọ́run a dá yín lóhùn.
0: Wálé Fosa lorúkọ tèmi.
2: Iwọ ti NIN rẹ ti sọnu àbí ìwọ ti kò ti ṣe NIN rí yálà o ní ìpèníjà pẹ̀lú NIN rẹ nípa ọjọ́ ìbí àti orúkọ àbí o fẹ́ sọ NIN rẹ di plastic oníke alágbèéká kàn sí Alpha Computer ojúlówó NIN Enrollment Agent ṣe àwárí ọ́fíìsì Alpha Computer kí o dẹ̀ tún ṣọ́ra fún àwọn alọ́nilọ́wọ́gbà tí wọ́n ń lo orúkọ Alpha Computer lẹ́gbẹ̀ẹ́ Wema Bank fún ẹ̀rí dájú àti àlàyé. Pe Alpha Computer sorry number yi 0816245-3103 0816245-3103 lekan si 0816245-3103 please listen to this
3: 99.1 FM Ijapo Akure
4: Yepa

0: ìràwọ̀ kò lè mọ́lẹ̀ tó ṣùpá. Adé orí ọ̀kín òjò tẹyẹkẹyẹ. Glow 99.1 FM Àkúrẹ́ Àgbálẹ́tu.
1: Gbàbí má gbàbẹ̀, gbàbẹ̀ má gbàbí, ibì kan lè yàn ó gbà táì débi àwọn rè. Ẹja sọ wa kẹ polówó ọjà kájọ bùgbàjẹ lórí ìkànnì Glow 99.1 FM ìjàpọ̀ Àkúrẹ́ onílé iṣẹ́ ńlá àti kéréje kéréje oníṣẹ́ ọwọ́ àtòṣìṣẹ́ ìjọba ẹja jọ ṣe.

Ọlọ́run ọba Eledumare ìbàlọ́dọ̀ rẹ o ẹjẹ́ ń sáré ṣe báyìí ẹjẹ́ ń yà lójú ọjà ẹjẹ́ ń yà lójú ọjà ná ẹ mọ́ gbàgbé pé a ti máa ń polówó polówó sati venture restaurants and bar ta ti máa ń sọ fún wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé tẹ́ bá ti dé sati restaurants and bar ní káwọ̀sì lọ́sìnlẹ̀ ẹ jẹran àgbẹ́ tó jẹran àgbẹ́ ni o kẹ jẹ́ pẹ̀lú pẹpẹ súùpù tẹ bá jẹ tán tẹ tún mu bí àtán sí àgbo kan tó ń bẹ ńbẹ tó yẹ pé ọmọ ń flọ sí gbogbo ara dà gbogbo àwọn gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara dànù ni o àgbóyé àwọn èèyàn tí ń lọ sọ́dọ̀ sati restaurant ní káwọ̀sì lọ́sìnlẹ̀ àwọn náà ń gbìyànjú wọn mọ̀ ẹ pé bí àbíjẹ̀dì ń bọ̀ fínra tọ ọjọ́kùnrin àbò ojóbìnrin gbogbo ohunkóhun tó bá gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ tí ń bá ń bẹ lára rẹ ẹ̀yìn ẹ kàn sí sati restaurants and bar lọ́sìnlẹ̀ lágbára lọ́wọ́ ọlọ́run ọba Eledumare ẹ lọ rí gbàgbọ́ ìlúra tẹ bá ti gbàgbọ́ ìlúra ẹ wá fún wa ní feedback lọ́sẹ̀ tí ń bọ̀ ẹ̀yìn náà ẹ mọ̀ pé kékeré kọ èyí ò nìkan wá kọ́ o lọ́dọ̀ sati restaurants yìí gbogbo ẹ̀yìn olówó ayé ẹ̀yìn èèyàn pàtàkì pàtàkì tẹ bá fẹ́ fresh ẹran ọ̀gbẹ́ tí kódà tí wọn ò tí ì pa rárá àti eléyìí tí wọn ti pa tí wọn tí ì kó sáta tí wọn tí ì fata sí ń bẹ ẹ kàn sí sati restaurant ojoojúmọ ni o lẹran ọ̀gbẹ́ àbí ẹran òkúrù lẹ bá ń fẹ́ ni ọ̀rẹ́ tu lóríṣiríṣi ẹran tẹ bá ti ń fẹ́ tó jẹ́ ẹran oko tó jẹ́ ẹran ọ̀gbẹ́ ẹ kàn sí sati restaurants and bar lọ́sìnlẹ̀ ní káwọ̀sì tẹ bá ti débẹ̀ ẹ̀yìn ẹ̀sà àti bèrè sati restaurants and bar lágbára lọ́wọ́ ọlọ́run Eledumare pàápàá àgbo tí mò ń sọ̀rọ̀ ń parẹ̀ yìí gbogbo àwọn tó bá ní diseases lára ẹ̀yìn lọ́bẹ̀ àwọn èèyàn àwọn mu àgbo yìí ara wọn ń ya dáadáa jẹ̀dí ń kò lára ọkùnrin tí ò bá lè ṣe yigidá yigidá ẹ̀yìn náà kàn sí wọn bẹ́ lágbára lọ́wọ́ ẹ jẹ́ ń pe nọ́mbà sati fún yín lágbára lọ́wọ́ ọlọ́run Eledumare ẹ kàn sí wọn o 081-3233-9569 tàbí 081-4791-0732 ẹ jẹ́ ń pe nọ́mbà sati restaurant fún yín lẹ́ẹ̀kan sí 081-3233-9569 ẹnu mi àgò tàbí 081-4791-0432 nọmba sati restaurant sinu ẹ lọ rí gbàgbọ́ ìlúra tẹ bá ní the fresh fish ẹ má bínú fresh meat tọ́sẹ̀ gbé wá látoko ọ̀dọ̀ sati ni ẹ mọ́ lọ ní káwọ́s lọ́sìnlẹ̀ lágbára ọlọ́run ìbànújẹ́ ò ní kàn wá àjíǹde ara máa jẹ́ ò ẹ ṣeun ó dàárọ̀ nù.

ẹyin kọ yìí ìkànnì Glo 99.1 FM ńlẹ̀ ń gbọ́ o ìkànnì tó jáde káàkiri gbogbo àgbálá ayé ni lórí ètò ayé tó tó ni lórí ètò ayé ẹyin tẹ́ ẹ̀ bá wa lọ lórí social media yìí à ń kí yín o ẹ ṣeun bá mi àwúdè ẹ ṣeun láti ìjọka ẹ ṣeun àwọn náà ń bá wa lọ lálẹ́ yìí.

ọgbẹ́ ọkàn tí ń bẹ nínú arákùnrin driver yìí ọ dá ẹ̀sàn sí lára àmọ́ kájẹ̀ wá gbà wípé ìyàwó yìí mọ̀ lọ ọmọ ń fi ọmọ ọdún mẹ́ta ọmọ ọdún márùn-ún ọmọ ọdún méje ó fi wọ́n lẹ̀ lọ o láti bí oṣù méjì wọn ni arábìnrin yìí ọ̀ padà wálé mọ́ wọn ò rí ìyẹn ni ọ̀rẹ́ rẹ̀ fi ní pé ó dáa kóun náà ò débẹ̀ nígbàtí ọkọ yìí ló wà pé àbọ̀ ọ̀dọ̀ rẹ lọ́wà ni káwọn ó tiẹ̀ fojú rí kóun ọmọ ló kó èèyàn lọ́rùn àbí pé ọmọ ẹni sọnù àbí báwo ni ká ṣe á pè é báwo la ṣe wá fẹ́ lè dá sí lálẹ́ yìí torí ìkànnì glo 99.1 fm kò sí ibi tí ò dé pàápàá nílùú àkúrẹ́ ondo state ń bí ó ṣeé ṣe kí ẹni tó ni ìṣẹ̀lẹ̀ náà kọ́ mọ́ gbọ́ lálẹ́ yìí àmọ́ bó la ṣe wá ṣe o. ṣé ti rí pé ìgbẹ́kẹ̀lé ọmọ ènìyàn asán ni kó tó di páàsì ojú òpó lẹ̀ afẹ́kẹ́ bá wa dá sí só ṣẹlẹ̀ sí sàkání yín náà rí ni àbí torí ká gbà parí ìyá ìkábèrè lọ́wọ́ rẹ̀ pé bó o ló ṣe jẹ́ tí arákùnrin my customer tí òun ló mú wá o òun ló mú wá sàkúrẹ́ olóyè mẹ́kùn-ún bí kó tó di pé ọ pàdé bàbá driver tó lówó lọ́wọ́ tó sì tọ́jú ẹ̀ dáadáa bóyá wọ́n wá ń fẹ́ra wọn tẹ́lẹ̀ ni kò sẹ́ni tó mọ̀ àmọ́ arábìnrin yìí ò sí ń lé o jíta fi wá mu wánu ọ lọ bẹ́ẹ̀ nọ́mbà àmàìkọ́sọ́mà ò lọ mọ́ nọ́mbà tiẹ̀ náà ò lọ ìyẹn ni àwa sọ fún arábìnrin ó ní ò tẹ̀ wá tojú sóhun ó ní kò tiẹ̀ yé òun àwa ni a jẹ́ kó máa ráyé ó gbọ̀ àwọn ọlọ́gbọ́n ayé àwọn tọ́lọ́run ọba mi fún nímọ̀ àti làákàyè ayé a jẹ́ kí wọ́n gbọ́ sí kágbọ́n tó yẹ kí ó ṣẹlẹ̀ torí arábìnrin náà lè wà lákùrẹ́ olóyè mẹ́kùn bóyá nínú advice tí wọ́n bá ń fún wa lórí ètò yìí bóyá wà lè padà lé o ìyẹn ni ò wáyé wa mò ń bọ̀ kì í sí ojú òpó ńlẹ̀ ẹ̀ka lẹ́ńbẹ̀.

0: na ba wa lo lori eto yi bayi lori social media e seun adupe dupe e je kin gbe sele hello
1: hello hello
0: eto aya camera kilo ko yin bulletin pe wa
1: oh mi ibile ni zo lati danjuma
0: e seun mr
1: eto
0: e seun sa
1: lagbara olorun lakaye oni ti o
0: ami ami sa
1: o wo mi mo lo ti waju ile o
0: ami olodumare sa
1: Bẹ́ẹ̀ni, ẹ jẹ́ ẹ̀dákun ẹ̀yin elétò wa. Nǹkan tó rè ní Nàìjíríà wa nìkan yìí mẹ́rin ọ̀rọ̀ àná ti CNN tátà ń gbọ́ lọ́tọ̀ọ́ ló ti wọ̀n wẹ̀yìn. Ìgbésẹ̀ tó bá yẹ kí kẹ́ẹ̀báwa gbé ẹ̀báwa pè ẹ̀báwa tẹ́pẹpẹ ọ̀rọ̀ yìí lọ sí ilégbèmọ̀ asòfin ní Abuja. Káwọn ilégbèmọ̀ asòfin kó bá wa fọwọ́ sí kinní. Ti kini re awokunrin je ah ti fi yan wa je su o ti poju adada ti da ko ma si tele laarin oko ati yawo iyawo ti tare gbe oko lo ti umaret umaret afia bi pe o ya umaret ni gbe lo nkankan ibe ni won ti ma lo ri de ri mo ra won ti o de ye ko ri be
0: koda
1: Ìyàwó ti máa lọ rí lérí mọ́kọ́ ipe ni ayin ìkọlẹ̀lẹ̀ ìkọ sílẹ̀ lẹ̀ lónìí kiri kẹ̀kẹ̀lẹ̀ kan gbígbá kan ẹ̀ẹ́dàkò yíwí ẹ̀ẹ́dàkò ìgbàwó la wá fẹ́ sí gbogbo àdá àdá ilé ìdá nínú Nàìjíríà ní ayé ara wa báyìí. Ẹ̀ẹ́dàrò ti ta yé àwọn ọmọ kéèké tí ń bọ̀ lọ́nà yìí ẹ̀ẹ́dàrò ti tún wọn. Ẹja ro joro titi won bawo laye omo won awon mo tin bo lona o se ri bawo laye won na o se ri gbogbo yen ye daro eda ko ejẹ yin leto wa eda ko ite ti de bayi o ba wa mu girigiri o ejo ejo ni
0: aseun
1: o dabo
0: oro
1: mi gbe yin lo
0: aseun ko ni le o da ejen sare gbe pe kan yin ko ni le saye mo nlale inu hello hello ọ̀dà kò ní lè sáàyè mọ́ láti lè gba ìpè kankan mọ́ lágbára lọ́wọ́ ọlọ́run ó yóò tún di lọ́sẹ̀ túnbọ̀ ká tó lè mọ́ gba ìpè nu. tó ẹjẹ́ mọ́ kí DJ Yusuf tájọ gbé ètò yìí sókè lálẹ́ yìí ọwọ́ rẹ̀ àmúlélé àtúmọ̀ ríra wa láyọ̀ àti àlàáfíà lọ́sẹ̀ tí ń bọ̀ àti gbogbo àwọn èèyàn tájọ tukọ̀ ètò yìí gbogbo ẹ̀yin followers tí àjọ ń ṣètò ayé tó tó yìí ẹ̀yin tẹ́ ẹ̀ bá wa pè sórí ètò yẹn ṣeun ṣeun o iná ò ní tán lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ ẹ̀ bá lọ lórí social media adúpẹ́ lọ́wọ́ yín náà ẹ̀ ṣeun ṣeun Adesola Crown Àrólé Aláròyé ẹ ṣeun ẹ̀ka alẹ́ yìí kò ní bàjẹ́ fún ibi tẹ bá wà kó tó di lọ́sẹ̀ tí ń bọ̀ tájọ mọ́ pàdé ǹjẹ́ imú báyìí lóní kọ́ńbó ìdodo ìdajì ara bá àbá nípa ọ̀rọ̀ àgbọ̀n ṣàlẹ̀ lóní họ́ùhọ́ù tá a bá wá bọ́jú bọ́nu ṣe bá gbọ̀n ti ṣàlẹ̀ là ń bọ̀ padà sí a kì í gbọ́kú idẹ́ o a kì í gbọ́kú rẹ̀ lẹ́ bàbà bẹ́ẹ̀ ni ẹ̀yìn òkú là ń wógbá ẹ̀yìn kété lọ̀fọ́ ń sẹ̀ ẹni ó bá ní àmọ́ wà á títí di lọ́sẹ̀ tí ń bọ̀ òun náà làwa náà ò ní bá o lágbára lọ́wọ́ ọlọ́run elédùmarè àìkú ńlá jọ fi dẹ́gbàrà o ẹ ṣeun ó dàárọ̀.

0: ẹwẹ́ tiẹ̀.
1: Ibo anigba.
2: Oṣoṣo bá tó jẹ́ ni kú kò lè débi lọ.
3: Ìkànnì Glo FM Àkúrẹ́ oríṣiríṣi nínú ẹyọ kan.